0: 32FM 94.9.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: S-E-L-A-R-R-I-E. Salary.
1: Ah, bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: That is

0: Every day is another chance to do it all over again.
1: Get the best of starts on the Break of Dawn, 32 FM, 94.9.
2: Bí gbogbo igi bá ń wọ́wé ní gbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ̀yìn ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ ẹ̀ mọ̀ ni, ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
3: Ó ṣe Ọlọ́run mi, ó pọ̀. Ó pọ̀, ó
2: pọ̀, ó pọ̀. 32 FM 94.9, à ń fẹ̀rí gba gbogbo ayé. Àkàrà wòǹgbà ló kájú ẹ̀kọ́ gìrì ká mú yangan

0: tàbí kó máa complain gbogbo ìgbà. Complain lárí sí. Èyí ọpẹ́ kò mọ̀ á dù. Mo lè gòkè, mo lè sọ, mo lè sọ, mo lè gòkè. Àsìkò tẹ́mi bá wà ní o.
1: Ìbànújẹ́ orí ẹ̀mí mi.
0: Ẹ ń tó ní kọ̀ǹtúrú ẹ̀mí ìgbà tó bá wù ló lè gbà.
1: Wá ṣàkó ayọ̀ olúwa jẹun.
0: Pémi àti ìdẹ̀jọ́ tún mí. Pémi àti ìdẹ̀túnjọ́ wà. Pémi àti ìtúnjọ́ ń gbóhùn ara wa. Ẹ̀yìn ń gbọ́ mi, bẹ́ẹ̀ bá tún pè wọlé mi náà á gbọ́ yín. Ọ̀pá tún go extra mile láti wò wá lórí Facebook.
1: Bàmójúbú.
0: Báwọn náà a bá kọ́mẹ̀ntì tó bá jẹ́ pé DP wọn ló wà ńbẹ̀ mí náà láǹfààní àti rí wọn.
1: Ìwọ ló pè mí wá ṣàkó ayọ̀ olúwa jẹun ìjẹ́ mi.
0: Ọpẹ́ tó tó yẹn ò sí o. Ọpẹ́ tó yẹ kéèyàn máa dún gbogbo ìgbà àti nígbà gbogbo nìyẹn.
1: Ní olùwà, ní olùwà,
0: ní ọba, àìnípẹ́kun.
1: Ní olùwà,
0: ojúmọ́.
1: Ní olùwà, ẹ̀yin ọba.
0: Ọjọ́ kejìdínlógún oṣù karùn-ún ọdún 2026. Àsìkò ń lọ o. Oṣù karùn-ún láwà yìí a ti gun wíníwíní ojú ago tí ń bẹ̀m̀bẹ̀. Wíníwíní ojú ago ìyẹn ti pé ọjọ́ kejìdínlógún o.
1: Bí labalábá bá dìbò lẹ́gbẹ́ ajọ́ rẹ̀ á fàyà. Ó lẹ́ni tó lè mọ̀ ìwà kí bí oṣù kéde.
0: Èmi yóò máa yọ.
1: Nínú odò wa olúwa jẹun.
0: Bá a bá ti mú ọjọ́ kìíní oṣù kẹfà ọdún dá méjì o.
1: Ní odò wa.
0: Ọ̀rẹ́ wa Alpha Shones Akanti.
1: Ní odò wa. Ní odò wa.
0: Shones Akanti lójoojúmọ́ bó o ti ń lu ọjọ́ rẹ. Ẹlòmí orun ni ṣá. Ọba ti jí orun ni ṣá. Ẹlòmí ìdẹ́ ń jáde ń lọ ọ́fíìsì. Àmọ́ ṣé ń yẹ̀ ẹ́ wò lọ́fíìsì tó wà. Alpha. Ibi tí mo ti ń bọ̀ ṣójà tọ̀ ṣé mò ń tẹ̀síwájú. Ṣáná yàtọ̀ sóní. Ṣé ń ṣàkáǹtì ìṣirò ọjọ́ yìí pẹ́ lọ. Ọjọ́ kejì oṣù karùn-ún mo tún lè kan sí lọ́dún.
1: Ìwà kìdí oṣù gbèdè fẹ́.
0: Bá a ti ń dúpẹ́ ọdún pé a pé kan sí.
1: Àjọ rẹ̀ yóò.
0: Bẹ́ẹ̀ náà látún ní minus ọdún o.
1: Wọ́n máa yìn.
0: Ayàyà.
1: Wọ́n máa kọrin. Dẹ́sẹ̀ Jésù jẹ́.
0: Èmi yóò máa yọ o.
1: Nínú olùwà
0: o. Olúwa ṣeun.
1: Odò fún mi.
0: Adédokun Aisha Ajo ṣe láàárọ̀ yìí. Ọ̀ká ẹ̀dọ̀ wí ìdò wọ́ọ̀kì Aidinobu. Sa Lucky ló wà nídìí ẹ̀rọ. Tẹ fi ń jìgá mi gbọ́ mi dáadáa ló kọ̀.

nígbà tí a bá ti ń sọ fún wa. Wípé 200 naira àgbà kan. Bí 200,000 sí ni ṣáàtì rógo. Òótọ́ dẹ̀ ní ṣé kò rí bẹ̀. Ẹṣẹ́ 1,000. Báàgì pure water kan 500 tí ọba tutù. Ìlò ń pure water ń gbà náà. Bóyá ń báàgì ju 70 naira lọ. Ṣé mo parọ́ ni? Wàsó ni báàgì kan ń gbà náà bí 5 naira lẹ́yọkan. Ẹ jẹ́ calculate ẹ̀. Wàsó sí 500. Ẹ ra báàgì mẹ́wàá ń gbà náà. Sún ọjọ́ síwájú o, síbẹ̀ nǹkan kan ò yí padà. Ṣé n tó ṣe ọ̀rẹ́ wọjọ́ ń lọ?

gbàgbé pa wà lójú òpó ti Facebook fanpage. Free 2 FM 949 fẹ̀yìn ẹ̀. Ota ẹ mọ gbàgbé n ta jọ n sọrọ bọ kí n tó ṣèkéde àti ìpolówó ọjà ọ̀nà ibi tá a ti ju àdá sí pọ̀ láàárọ̀ yìí ó pọ̀ gan rẹpẹtẹ àmọ́ ibi tí mo fẹ́ ká dìmú ń kókó o ni pé ọjọ́ ń lọ o àsìkò ń dúró de nìkan gẹ́gẹ́ bí ìṣe wa aago mẹ́wàá bá ti rókogó aago mẹ́wàá gérégé ni o màá mójú òpó máa ṣe kalẹ̀ aago mẹ́wàá gérégé àwọn nǹkan wo lẹ fura sí pé màá ń fàsìkò ẹni ṣòfò ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ láríran sí pé ọmọ ológo ni ọ̀pọ̀lọpọ̀ lani yóò lówó yóò lọ ọ́lá am I at the end of the day kò ní nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ wá iṣẹ́ ayé lọ̀pọ̀lọpọ̀ máa ń ro gbogbo ẹ̀ sí jù aláyé ni ayé ni ayé ọmọ ayé èèyàn mi èèyàn èèyàn abini kinní kan yànyàn púpọ̀ ọgbà sì rèé ìná pé ayé dúó tiẹ̀ lọ́tọ̀ o ayé ò rán wa o ayé gan ọ̀ráyé ti wa tí ò bá wá jẹ́ pé ayé ló ń ṣe èèyàn lódé tẹ̀yìn ó fi ń mítọ̀ pú gbogbo ń táà ti rò wípé èyàn ó jẹ ẹ̀jẹ̀ ájọ rò láàárọ̀ yìí ọ̀kan ṣe pàtàkì ń bẹ̀ mo ti mẹ́nu bàá láàárọ̀ yìí àmẹ́jẹ́ ń kọ́gbọ́n látọ̀dọ̀ yín

lára ní tí mo ti sọ láàárọ̀ yìí ni ṣe bó o ti mọ ẹlẹ́wàá ṣàpọ́n ẹni tó dì sáàfù kó kọ́kọ́ lọ rèé kọ́lé sọ́nà rú lálùpọ̀ lọ́dọ̀ wa ó bá ń lé wípé òun fẹ́ kọ́kọ́ kọ́lé sẹ́rò drum ó ṣeé ṣe kó mọ́ rí kankan o ó dẹ̀ wá lè kọ́lé sọ́nà lálùpọ̀ lọ́dọ̀ wa kó gbé bẹ́ẹ̀ sà bí ọdún bíi méjì mẹ́ta mẹ́rin kí burújí ó dé àwọn àgbàlagbà bọ̀ wọ́n níbi pẹlẹbẹ làátí mọ̀lẹ́ jẹ ibi pẹlẹbẹ wọ́n sọ pé bíi godo ẹni tí ó jẹ́ pé a ti kọ́ mọ́ wípé àwọn ọkọ̀ ńláńlá ọkọ̀ bíi 300 million ni yóò lò ṣùgbọ́n tó yẹ pé nítorí ṣàwù náà lọkọ̀ ńlá yẹn tí ò fi ọkọ̀ kékeré bẹ̀rẹ̀ ó possible kó mọ̀ débi ọkọ̀ ńlá yẹn o

0: Baba moju to nkan yen Olade o Kini nkan teyin ro pe nkan akoko Ti nfa ti opolopo awon ti akowo mo ta akola mo Ti oni latodi orun owo wa lare ola wa lare Amo to je pe owo yin o wa ola yin o wa 08097 Odometa 949 09062 Odometa 949 08097 Odometa 949 09062 Odometa 949 08097 Odometa 949 09062 09062 Odometa 949 Alhaji Lukman Latoyo, Muri atejise yin loju opo Facebook fan page wa. 32 FM 949 Benye. Awon eyan ti bere sini pe oju opo tin seju. Elo e ku oju me kaaro.
1: E kaaro.
0: E kaaro ma.
1: Opo ye mi ni lati di kan.
0: Lati di kan.
1: E ku to.
0: E se
1: daru.
0: Ami sa.
1: Ọrọ te mu wa laaro. Ti tele ri mi lo ba wu.
0: Ah. Emi o mama o mi kan mo so temi ni ba mi o.
1: Pati bade. Ni se da pa du ko mo da bi ko lowo. Hmm. E won ta ti 1903.
0: Hmm.
1: To e kin ti gba ti mo kin ti mu ra ti nta na.
0: Hmm.
1: Pande mo wa lori ile nta ro.
0: Foundation lo wa lori ile yen daro yi.
1: Ba ta ni pe mo wo pa yo wa le. Yo wa le di mo pe yo de ma lo ni.
0: Hmm.
1: Oh, ko lo ba la nu julo. O se ari ko ja mo je tele lojo waju.
0: Ami, ami.
1: E ku.
0: E seun. Hmm. Ah. Emi kan de si so temi ni o.
1: Ẹlú ẹ̀ka.
0: Ojúmọ́ ẹ̀ka àárọ̀.
1: Ẹ fẹ́ tó.
0: Ẹ ṣeun ma.
1: Ẹ rí lọ́wọ́ lágbára Ọlọ́run.
0: Àmì àmì Ọlọ́run.
1: Ọpọ́lọ́ ẹ̀rọ ni látọ̀.
0: Ẹ mọ̀ ṣeun.
1: Ẹ wá sọ.
0: Yes ma.
1: Ẹ rẹ̀ tó mú wá láàárọ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló bá yí. Ọ̀rọ̀ tẹ́ ẹ sì máa mú wá bí ìgbà tó yẹ pé mo ń ṣe ṣe ni kálukú nínú ilé rẹ̀ ni. Ẹ̀rọ rẹ̀ ni tí Ọlọ́run bá kọ pé yóò lò ó tí ò wá sí tèmi. Ẹlòmíì máa ń kẹ́mi ni.
0: Ó máa ń kẹ́mi lé.
1: Ẹlòmíì ó kẹ́mi lé pé wọ́n kúkú ti ní lò ó. Ṣùgbọ́n nínú ìgbìyànjú àtàdúrà kéèyàn ó sì di ara mọ́ṣẹ́ ìlú téèyàn báyìí kéèyàn má kó rẹ̀wẹ̀sì ọkàn. Ọlọ́run wà fi ṣe é fún yàn. Ní ibi pé kéèyàn wá kẹ́mi lé pé àwọn kúkú ti ní lò ó téèyàn bá kẹ́mi lé òfo ló ń tọ̀ mọ́ òmù gbọ́.
0: Òfo ọjọ́ kejì ọjà.
1: Bẹ́ẹ̀ni téèyàn bá wá fẹ́ ṣe nǹkan. Láti pé Nàìjíríà lè kókó yìí, Ọlọ́run bá fún yàn lágbára pé orí owó kan òṣìlẹ́ẹ̀mí pọ̀fẹ́sìn kéèyàn ó ṣe é kọ́ dáwọ́lé. Nínú àìsí yẹn náà lọ́lọ́run ó ti ṣe é tó fi yọrí. Wọ́n lè máa sọ pé ẹ̀wọ̀n ṣe bọ́jẹ́ẹ̀tì yóò kúkú wálẹ̀. Kéèyàn má fẹ̀mí ṣe o. Bí ẹ bá fẹ̀mí ṣe ìròyìn oníṣe nǹkan kan. Lọ́wọ́ wa pẹ̀lú ẹ̀rí ni tọ́lágbára ọlọ́pọ̀lọ́yẹ̀rú ni látọ̀yẹ̀.
0: Ẹ ṣeun màmí ẹ pẹ́ fún àwọ̀ ọlágbára. Ọ̀pọ̀ ọgbà kan tán bá ti fẹ́ ṣe bọ́jẹ̀tì Nàìjíríà báyìí kálukú wó ò dàn. Nǹkan wà lẹ̀ báyìí ṣe pé parí bọ́jẹ̀tì báyìí nǹkan rọ̀ ṣọmọ ni. Nǹkan yọkan síwájú sẹ́ fẹ́ni tá a rán sí ẹni tá a rìnà sí wípé owó ń bẹ nínú ọ̀kadà rẹ̀ ṣùgbọ́n kò wá padà lówó nǹkan kan bẹ nínú nǹkan kan bẹ nǹkan kan bẹ nǹkan yọkan báyìí ó ṣe pàtàkì ṣe kókó nkan yen la koko be ni yen ba ti gbe ti o se se ko je po nlo si apa kan jamo e ja ta ba ti yowo aye ku o aye nbe eyan wa o aisha aye nbe eyan wa o oba moja yo mu a bi e ba ju ni lorun nle ti won ri teni ro won ju ni lorun nle won yonde eyan won ri te eyan ro lo tun wa le sun eyan seyin nkan yo kan be si man sa ba kan jamo fe nta ti pe yo lo lati oni pada ni 080 97 odometa 949 Daddy to pe la koko won soro debe Mami to pe le keji won soro debe ama won san won fa yo gangan nkan ti nkan o je 090 62 odometa 949 090 62 odometa 949 080 97 odometa 949 awon ju opo to wonu okulu laaro yi se wari enti ati e koko enta ati e kowo mo gan ninu kada re won ri na siri pe yo lowo won ri siri sugba o wa pada ni nkan yen lo se e ka aro sa abi ma ni
2: e ka aro
0: yes sir
2: apada ni soro lati ara pande
0: mo an gbo yin daddy
2: pele en won awon ninu owo le we wa njo ran ko bere won ni ko n ta ba si ya fun ko le tojo ko n ta ba fara si te fo e pe lowo e apa lara
0: igun pa ni ye ka
2: ni ye ka o ri fiyan pe o lo wo ko n lo wa tori e ko mo lo won si o n tare je ni o owo oju ala ni o
0: owo oju ala
2: bẹẹni lórí o olórí rẹ ni pé yọbaari ní òtí ẹ torí fún yàn gbẹ wúlò àti wálé ayé láti mọ pa àwa ṣiṣẹ adigbọdọ tẹra mọ so olórí rẹ ni pé kámọtàrà ẹni jẹ bí wọn ní pé tí wọn ní yóò di dangote ti lọ sùn láì ṣiṣẹ ọgùrọ tọrẹ ẹni lọ àmọ wà pẹlú rí
0: o. Àmì ẹ̀ ṣeun dáàdì mi ẹ pẹ fún wa ẹ ṣe o mo mà lóore o. Wọ́n rí sí ọpọ́ olówó wa ń sùn ẹ̀lú ẹ̀kú ojúmọ́ o.
1: Ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ mà.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun gan mà.
1: Orúkọ mi ni mo ti ìdìbò lọ́nà láti gbà ni mo ti ń pè.
0: Ẹ ṣeun gan mà.
1: Kò sí ẹjọ́ náà kan pé ní ìrànlọ́wọ́ ìkọ́kọ̀ pọ̀ jù kan náà ni. Àmọ́ tí Ọlọ́run bá kọ ipe òwúlà. Tẹ́lẹ̀ ìgbà ṣiṣẹ́ tọ̀ ọ́ tọ́tọ̀ bí kò ń ti gbọ́ pé òun ò lówó lọ́wọ́ tó gbé kò tó tẹ́lẹ̀ aláyẹ̀ lè wá sí mo ṣẹ́ o.
0: Aláyẹn eré ni kò lè wá sí mo ṣẹ́.
1: Eré mo pé ni kò lè wá sí mo ṣẹ́ àti tó bá ṣiṣẹ́ tọ̀ ọ́ yóò kò wá sí mo ṣẹ́. Ẹ ṣe ọkọ̀ ètò.
0: Ẹ ṣeun gan mà.

Eka abo pada. Dele Dele Babajo. Dele Taiwo. Funky Juju. Aiwa lori eto seya o 32 FM na npe bi o. Ile ton tin derin po sonu Laughter House. Locate in Tele Makola ni Premier. Nibe letin gba wa kiki ni bi gbogbo ti eyin wa yen o. Iṣẹ́ yálẹ̀ ń jìgà. Funky Juju dé. Bẹ́yìn bá ṣẹ̀ ń darapọ̀ ọmọ wa. A jọ ń gbé nǹkan kan tó lágbára yẹ̀wò. Àní wọ́n máa ń rìnà sí yàn láti inú oyún. Wọ́n máa rìnà sí. Láti inú oyún ni wọ́n ti máa rìnà sí. Wọ́n á lá lówó gan. Wọ́n á lá rí tajé ṣe gan. Láàfátíà. Wọ́n á lá lágbára gan. Á wà ń pò alágbára. Ṣùgbọ́n àsẹ̀yìn wá àsẹ̀yìn bọ̀. Ẹ ti ń sọ yìí. Owó ò sí. Ẹjá yọwọ́ pé ayé ló ṣe kú o. Pé kò ẹjá rí bí ipáyé kọ́ ló ṣe. Kí lẹ wò ó pò lè fa sábàbí irú nǹkan yẹn.

0: 080 97 odometa 949, 090 62 odometa 949. Àwọn ojú òpó tó wọnú òkúlu ni ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o.
1: Ẹ mẹ́ta o.
0: Ẹ kú ojúmọ́ mọ́ mi o.
1: Ẹ jẹ́ pé tòta.
0: Ẹ ṣe mà.
1: Ọ̀pọ̀lọ yín ni dá.
0: Àmì àmì Ọlọ́run.
1: Ẹ̀ka tó ní ìgbóni fàfẹ́ ni pé bẹ́yàn bá sọ̀lẹ̀ ọ̀lẹ́.
0: Bẹ́yàn bá ti sọ̀lẹ̀.
1: Bẹ́ẹ̀ ni pé ìkíní yẹn ni mo wà tí mo fẹ́.
0: Ó lè má wà
1: tí mo fẹ́. Bẹ́ẹ̀ni tọ́pẹ́ mi ọlọ́run ní ìdàrú fẹ́ ní ìdàrú.
0: Àmì ẹ̀ṣẹ̀hùn ẹ̀ṣẹ̀hùn ẹ̀ṣẹ̀hùn. Bẹ́yàn bá ilé ṣọ̀lẹ́. Gbogbo nǹkan yẹn lè má wà lásìmú ṣe.
1: Ẹ̀rọ ẹ káàárọ̀.
0: Ẹ kú ojú mọ́mọ́ mi.
1: Ẹ káàárọ̀ sà ẹ pé èso.
0: Ẹ ṣe mà.
1: Ọpọlọ yín ní ìdàrú.
0: Àmì.
1: Mo fẹ́ mi rí bẹ́ẹ̀ ni pé tí wọ́n bá ti lòwó ó ti wà ní pé oṣù ire tó bá jọ̀lẹ̀ tí ò lè ṣiṣẹ́ kò lè ní ìkankan.
0: Mo bá ilé tó lẹ̀ tí ò lè ṣiṣẹ́.
1: Ẹni tó bá jẹ́ ẹni tí ó lòwó ó gbọ́dọ̀ múra ṣiṣẹ́ láti ilẹ̀.
0: Ó gbọ́dọ̀ múra ṣiṣẹ́.
1: Wọ́n ní máa lówó ní ìsìn mo wá sùkàlé tó wà bá mi yàrá.
0: Kò possible.
1: Ẹran yìí ò lè ṣẹ láyé. Kò lè ṣẹ. Bọ́lá ń bá kárára pé yìí ò lè ra àánú gbà gan. Tó bá múra ṣiṣẹ́ tó dẹ̀ gbàdúrà. Nípasẹ̀ ìgbìyànjú ẹ̀ Ọlọ́run lè gbé jáde.
0: Ọlọ́run lè padà gbé jáde.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun.

ìpele tá a wà yìí. Ilé iṣẹ́ Dalabiz Homes and Property ló ṣonígbọ̀wẹ́. Àwọn ẹ̀dá kan wà tán máa ń fẹ́ kẹ́nìkejì.

0: Oh, me. 32 FM, you are okay.
1: Kabo pada sori eto selo ikade adere po sono 32 FM 94.9 akale si laughter house ori oke premier mokola ibadan na le ti lanfani ati ma gbo wa bakana le le wa loju opo ti Facebook abi YouTube 32 FM 949 feyen 32 FM 949 feyen alaji bisi olopo eyan lara awon agba egbe osilu APM awon ni alejo wa ni aro itori tele mu ni awon loselu nisin ti fenu yin so pe APM legbe yin
2: bene ko si ja
1: egbe lege
2: Yusufu Olatunji
1: okay
2: o ni e ti o legbe laye ni ko ni legbe lorun legbo
1: eyin ti legbe aye bayi
2: bene so dada ni kin tun do yen egbe lorun na
1: oda esun alaji kan kan wa ngba kan te ya pelu ambassador Florence Ajimobi mo pe sumo won dada e lo soro nlu ibo
2: topo gan
1: e lo soro nlu ibo ngba na
2: no no a so mo lo ki won
1: e lo ki won nlu ibo
2: mo lo ki won a so
1: okay bele sumo senator testim kola wole polarin
2: topo gan ni wa pa
1: awon eyan wa ro pe APC le lo ki lo de te lo APC
2: okay ma so ri
1: to wa je gbe tuntun
2: e wa mi na tuntun so gbe mi na tuntun ni e tuntun ni mi to fa lele ni ba ti governor Ajimobi o forun ke won ma ti won wa ni governor
1: okay
2: won ti pe mi ri ti mo lo ba won fata bi kunle
1: okay
2: won wa nbe njo na honorable kan ye da bi oye won gaga ni o fa
1: ya facilitate okay
2: so join mo fada la ni fada ko ni dada mo na ju mo bi question tan bi mi ni pe iba e won ni ki o ye ki join egbe APC mo ani a pe mi o le join
1: okay
2: o kan mi o ki join egbe yen sugbon emi ati alajose inu won dun lojo yen mo da ti governor ju mo bi fi ku ko si leya ni o even Malud Labi ti ke je odun kan ti gbogbo ya ma n te pa wa fa ni kan mo ma wa fun mi ni nkan odun gbogbo nkan emi ati won jo se titi to ku mi so na lo translate sodo Majima bi so emi ati won won ba mi so o
1: pe ke wenu igbe
2: pe ki wa Adelabuyi ojo kan o ju pe mi ri in 2020 oni atiwaju on bo ni bada e won de ma like ki ma ti won rira lo o de se kini e a rira lojo yin e ma ti asiwaju lo teli Adelabu Adelabu wa nbe
1: okay
2: alaju fata bi kun le wa nbe
1: okay
2: sak o wa nbe
1: adel isak Adelabu
2: o wa nbe
1: okay
2: ta lo je minister ojo
1: okay
2: Obama so to je minister mbe o wa nbe mo kan e to na so o ya ba si do attack to be made be that you don ko so fun mi nje ni pe a fe ki wa join
1: APC
2: pe a ma ma gburu mi dada di mo so do ni pe ka ma je ki join egbe pe gomina ti imi ati ejo wa anja ota pe ni to pe ka ma je je ba ere te ba fe kin se a se
1: ere dia so
2: e yan pataki meji o ti koko pe mi si mi egbe e yan la en tan so yi lo forun ke go na ji mi bi lo tun wa go na en tun so baba ti mo so ati waju awon ani president ilu ni in the gba number 100 pe ma so pe mi ati won pada rira ma laye o a rira ma di se wo so le in ba yin o ni mo ma ji mo bi pe mi won so fun mi emi mo ni kan ni suru nkan ni mo fi kan ni suru ni pe o ti ba won ti ma n ba mi soro ba won ti se so ma e mo koko n ro tesimi na so be wa ba mi lo tẹti mo wa ejajo segbe mi niwe àtẹ̀mí àti ti àsìkò tí wọ́n ti esco onímọ̀ta ti jọ parí ìjà àti lọ sínú ẹgbẹ́ yẹn ẹjẹ́ ká sì máa wò ná ẹjẹ́ ń wo
1: tí ó mọ̀ ṣẹlẹ̀
2: n tó fa ni pé ẹni tí mi ò bá súnmọ́ mi ò lè bá ṣẹgbẹ́ tẹ́ni tí mi ì bá súnmọ́ dáadáa tó bá fẹ́ jẹ gọ́vnọ̀ mi ò ní ní interest nínú irú gọ́vnọ̀ bẹ́ẹ̀ because a ṣe mọ̀ pé ẹnìkan ká tó pe gọ́vnọ̀ yẹn èmi ò bá wọn ṣe irú gọ́vnọ̀ yẹn gbé ká ṣe mú fóònù ká tó pé bàbá ẹjọ́ afẹ́ rí gómìnà kí ni gómìnà ó ṣe èmi ò ṣẹgbẹ́ báyìí yà bẹ́ẹ̀ máa mọ̀ sí nǹkan mi.
1: ṣé tí ẹ fi lọ APC rèé.
2: Ẹ so wọn àmà mi ń bẹ̀ wọn àmà mi àwọn èèyàn tó mọ̀ mí náà mo ti dá kọ yẹn àmọ́ mẹsàn-án jimọ̀ bí tẹ̀sán fọlárin àdìlàbù gbogbo yẹn tó kù nínú APC.
1: ọmọ yìí
2: yàtọ̀ sákọ̀gun nǹkan taiwo àwọn tájọ ń sọ̀rọ̀ ni ó wọ́n yòókù.
1: àbí ká sọ pé ọ̀rọ̀ tí ọmọọba àdìrán ọdẹyẹmí sọ pé ọlọ́pẹ́ èèyàn olóṣèlú olókoòwò ni

0: tó gbẹ̀yìn.
1: Ìwọ ni o.
0: Mo fi yín jọ́nà. Mo ní kí lè rí sí olóyè Sàràfà Dénàlé.
1: Ẹ
0: sọ̀rọ̀ lọ, ibi tẹ́ wá fi ọ̀rọ̀ ń gúnlẹ̀ sí ni pé ṣe bí kò tí ìbọ́ ta pó ń fẹ́ díje, àwọn èèyàn ní sì ń gbé ní báyìí, wọ́n ti bọ́ ta sàn láàrin, wọ́n làwọn fẹ́ díje dupò gómìnà.
1: O ní right.
0: Kí lè rí sí gbogbo eléyìí. Kí ló dé tí olóyè ọ̀rẹ́ yín Teslim Fọlárin wọ́n wá dákẹ́ fẹ́ kò sọ̀rọ̀ mọ́
1: bọ́rọ̀
0: bá
1: ti dà báyìí.
0: Ẹ bá wa wo bí ọ̀rọ̀ APC ṣe ń lọ, wọ́n mọ̀ pé ó yé yín dáadáa.
1: Dáadáa
0: ẹ nà hàn wá.
1: Ẹ wẹ́ nígbà tí mo wá sọ̀rọ̀ Sàràfà gbà yẹn lórí ọ̀rọ̀ tí mo fi sọ pé Mose àti kínní àwọn èèyàn kan pè mí.
0: Ok.
1: Pé kí ló dé èmi àsì kínní kò kì í yá àwọn èèyàn. Ìwọ ló bí mí nìsín mi máa ń tọkọ sílẹ̀ ṣé kí n wá sọ pé mi ò ní sọ̀rọ̀ ni. Tí máa sórí rédíò dada ni kí n sọ nǹkan kan nípa ẹ̀ńtọ́ ẹ bá bí mi.
0: Ẹ̀mi mo fi yín.
1: Ìkan lèmi ò lè ṣe dára bí afẹ́tẹ́ ẹ̀ bá bí mi. Ẹni tí wọ́n lè ṣe ni pé táwọn ti ń bọ̀ lórí rédíò ká pè wọ́ má béèrè ọ̀rọ̀ mi lọ́wọ́ rẹ o. Èèyàn báyìí ni o, èèyàn ìkọ́ àbádẹ́ ti bí mi. So eléyìí tó bí mi sìn ọ̀rọ̀ APC. Sàràfà ti jáde.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwọn tó lè gba fọ́ọ̀mù inú ẹgbẹ́ wọn bí mo ṣe ń kàǹtì tí wọ́n kọ ọmọ wọn ní lórí pápọ̀ ọmọ ti lọ bí méjìlá àbí mọ́kànlá. Àwọn primary tí wọ́n ṣe mo rí gbéjà ń bẹ́lẹ̀ ń bẹ because ẹnìkan ọ̀nà tí Sàràfà fi gbà tí Sàràfà fi ń ṣe ni mo sọ̀rọ̀ ń pẹ́ gbà yẹn. Àjọṣepọ̀ tó wà láàrin òun àti Fọlárin ni mo fi sọ̀rọ̀ pé tó bá jèmi aláti rò dáadáa. So ìyẹn lèmi sọ nígbà yẹn mo rẹ tún sọ náà báyìí gbé wọ nígbà tó ti wá jáde sí àjẹpọ̀ náà ti wò pé ṣùgbọ́n ká tiẹ̀ wá wò ẹja bèè lọ wa ẹsẹ̀ wo ni tẹ̀sí wọ́n ṣe wọn gan.
0: Tó ṣe ta ni.
1: Tó ṣe àwọn tí wọ́n ní kó máa ń ja ẹgbẹ́ kọ̀ gba fọ́ọ̀mù ó ti gbà fọ́ lọ nìyẹn.
0: Àwọn èèyàn rò kí òṣù owó ni.
1: Àṣìwọ̀ wa náà wá rò pé tẹ̀ sí òwò wa ló lọ. Kò gba fọ́ọ̀mù ni ìgbà tí ó ti mọ ibi tí ọ̀rọ̀ ń lọ. Tí Sàràfà bá wá gba tíkẹ́ẹ̀tì torí kò ti gbà. Tó ẹ rabu náà òun náà sá àbí. Ṣé kì í sọmọ ẹgbẹ́ ni.
0: Ọmọ ẹgbẹ́ ni.
1: Tó dẹ̀ dúró déédéé ni o.
0: Ṣé
1: sọmọ ẹgbẹ́ rádaràda. So àtàwọn agbájé. Agbájé tẹ̀ ń wo yẹn ó dúró déédéé ni o. Kì í ṣe rádaràda o. Àwọn ẹ̀ jáde lókè òkun bí irú deputy.
0: Ẹnjiníara ó fọláníyàn.
1: Àwọn aláníyàn àwọn bẹ́ẹ̀ àwọn tí mo mọ̀. Tán jáde tán dẹ̀ rí pé àwọn náà wọ́n kájú ẹ̀. So tán máa ṣe wọ́n ṣe ń ṣe primary tí wọ́n yìí tán ti kọ́ ọkọ lọ yìí. Tí wọ́n ka 1, 2, 3, 4, 2, 50, 1,000 kí ni ka yìí. Bá ṣe ń ka yìí. Tán bá ṣe ìbò ni wọ́n fẹ́ gbà wọlé. Ṣé wọn ò nídìí àwọn tó kù yẹn máa ni. Tèmi ti rò pé màá máa rí lẹ́nujọ́ mẹ́ta yìí ni pé màá rí Sàràfà yóò wá Teslim Fọlárin lọ. Kò tẹ̀ wá ti géètì ilé ẹ̀ mọ̀ kán fídíò ẹ̀pẹ́ náà ọ̀nà lé lọ́wọ́ yìí wọ́n ti géètì mẹ́ta ẹ̀ pọ̀jù. O ti ní point
0: kan. Yes.
1: Kò tẹ̀ wá point. Wọ́n sàn ṣe lọ tiẹ̀ ni. Ìyẹn lèmi sọ nípa ẹ̀. Ẹsẹ̀ wo ló ṣẹ̀ yìí? Mi ò sínú ẹgbẹ́ wọn sámà. Mo kàn ń sọ bí ẹlẹ́ran ara ni. Ẹsẹ̀ wo ló ṣẹ̀? Òun ló jáde last. Ẹ dẹ̀ ní kó má ṣe mọ́ wẹ́ kí lẹ wá fẹ́ kó sọ ọ́ màtẹ́rin tí kò sọ̀rọ̀. Ṣé kó gba fọ́ọ̀mù kí wọ́n screen ẹ̀ out gẹ́gẹ́ ti àwọn tó kù àbí wọ́n Fauci ó jáde sẹ́nítọ̀ nínú àkọọ́dù. INEC gba ọkọ̀ ẹ̀ wọlé ó dìbò bí ó ti ẹ̀ wọlé. Kọ́lá
0: kékeré
1: ó gba fọ́ọ̀mù ó dìbò nínú àkọọ́dù kọ́ wọlé. INEC gba wọlé kí ni wọ́n máa rí o tí wọ́n fi wò pé wọ́n tó ṣe láti fi screen wọn ní èrè mi fẹ́ mà. Tí gbogbo àwọn òjé tí ó yà fi máa fẹ́ẹ̀lì ìbò gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ APC tí yà fi máa fẹ́ẹ̀lì ìbò. Because tó bá fẹ́ ṣèlú kí ni irú primary eré la fi máa mọ bí a bá nífẹ̀ẹ́. Tó bá kò ń sẹ̀wọ̀n pé primary ti tẹ́lẹ̀ wọ́n á ní dẹ́gídígéètì ó lè korúkọ lọ.
0: Yes.
1: Kókọ yẹn wa bọ́ eléyìí ìyẹn tó bá fẹ́ mi ó tò lẹ́yìn mi ni wọ́n ti mọ̀ pé tó bá tò lẹ́yìn wọn à ń tò lẹ́yìn wọn.

0: ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: Alúbàtà ń rẹ́sẹ̀ jábàtà, onílù dùdùn fìdùnnú pòwé àpọ́dúnú. Bẹ́ẹ̀, alúṣẹ̀kẹ̀rẹ̀ ònàgẹ̀rẹ̀. Torí bá méjì kọ́, 32 FM 94.

àwọn tí mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ òṣèlú ẹgbẹ́ òṣèlú ti Nigerian Democratic Congress ni wọ́n ti kéde òpin sí títa fọ́ọ̀mù fún àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ láti díje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú wọn ṣáájú ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé lọ́dún 2027 nínú àtẹ̀jáde kan tó fojúlédè lónìí èyí náà ni ẹgbẹ́ òṣèlú ọ̀hún tuntun jẹ́ kó di mọ̀ wípé àwọn tí wọ́n ti fún ní fọ́ọ̀mù ni wọn yóò mọ gbà padà lọ́wọ́ wọn fún àwọn tí wọ́n nífẹ̀ẹ́ láti díje dupò ilé aṣòfin ìpínlẹ̀ ilé aṣojúṣòfin tó fi mọ́ ilé aṣòfin àgbà àti àwọn tí wọ́n fẹ́ díje dupò gómìnà tí wọn yóò sì mọ tẹ́wọ́ gba fọ́ọ̀mù ọ̀hún padà báyìí ní ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2026 dípò ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2026 èyí tí wọ́n ti wí pé wọn yóò tẹ́wọ́ gba fọ́ọ̀mù náà padà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n tún fi kún ọ̀rọ̀ wípé ṣíṣe àyẹ̀wò tó yẹ fún àwọn tí wọ́n ti jẹ́ olólùfẹ́ láti díje dupò ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún iná ni wọn yóò gbéra sọ bẹ̀rẹ̀ láti ọlá lọ tí yóò sì tẹnubodò lọ́jọ́ 25 ọjọ́ 24 oṣù karùn-ún. Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ náà lẹ́sì ń gbọ́ láti ìkànnì 32fm 94.9 fẹ̀yìn ẹ̀ ó sì mọ gbọ́ ìròyìn ní ilẹ̀ òkèrè abala eré ìdárayá tó fi mọ abala múlùdùn ẹ má yí kúrò ńbẹ o. Adúpẹ́ pé ẹ̀sìn ń tẹ́tí gbá wa ká lọ sí ilẹ̀ òkèrè báyìí ibi ó ti jẹ́ wípé àjọ tó ń bójútó ọ̀rọ̀ ètò ìlera lágbàáyé náà ni wọ́n ti kéde bí wọ́n tuntun kẹ́fìn àrùn ẹ̀bólà ní ilẹ̀ ti Congo wípé ó ti nílò kí wọ́n gbé ìgbésẹ̀ pàjáwìrì lórí rẹ̀. Wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wípé ó lé ní 200 ènìyàn ni wọ́n ti ṣàfẹ́rí àrùn tí wọ́n ti rí àrùn ọ̀hún lára wọn tó sì jẹ́ wípé 80 ènìyàn ló ti jọlọ́run nípè látàrí àrùn náà ní ilẹ̀ ti Congo. Wọn kò ṣàì fi ọ̀rọ̀ léde èyí tí wọ́n fi ń nàka ìkìlọ̀ wípé ọ̀rọ̀ náà ló ti yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ pàjáwìrì lórí rẹ̀ báyìí kó mọ̀ bá túbọ̀ mọ́ ọ̀ràn sí i gẹ́gẹ́ bí náà yẹ. Bẹ́ẹ̀ náà ni wọ́n wípé àrùn ẹ̀bólà èyí tí ó ń ti ara àrùn kan tí wọ́n ń pè ní bundeboyo wá sí ayé náà ni wọ́n wípé wọn ò tí ì rí àwọn oògùn tàbí àjẹsára èyí tí wọ́n lè fìdí rẹ̀ múlẹ̀ wípé ó lè ṣètọ́jú rẹ̀ pátápátá. Lára àwọn tó lè mọ farahàn lára ẹni tí ó bá ní àrùn ẹ̀bólà náà ni ara ríro kó mọ rẹ ní lábàdì orí fífọ́ tàbí kí ọ̀fun ó mọ tani dunni èyí tó tún lè yọrí sí kí ẹni tí ó bá ní àrùn ọ̀hún kó mọ bì tàbí kó mọ ṣe ìgbọ̀nsẹ̀ láì ní ìdádúró tó fi mọ́ kí ẹ̀jẹ̀ ó mọ jáde láwọn ibi tó bá jẹ́ bí ojú ara lára irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Lórí ọ̀rọ̀ tó ń wáyé ní ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran báyìí ara ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ló ti ṣe ìkìlọ̀ wípé àkókò túbọ̀ ń lọ sí lórí ọ̀rọ̀ ogun tó ń wáyé àti wípé ó yẹ kí ọ̀rọ̀ pé kí wọ́n fi òpin sí ọ̀rọ̀ ogun náà ni ọ̀rọ̀ yìí ló jáde nígbà tó ń bá ẹni tí ń ṣe olóòtú àgbà ní ilẹ̀ ti Israel Benjamin Netanyahu sọ̀rọ̀ tẹ̀lé àwọn ìgbésẹ̀ tó ti wáyé láìpẹ́ lórí ọ̀rọ̀ bóyá wọn ò jogun tí ó ń wáyé láàrin ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran náà kí wọn ó jogun omi. Lábala eré ìdárayá báyìí orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọn yóò tún mọ ẹni tí ó kàn tó jẹ́ gẹ́gẹ́ bí ikọ̀ tí wọn yóò dojúkọ ṣáájú bí wọn yóò ti mọ̀ bóyá àwọn náà ó lè kópa níbi ife ẹ̀yẹ ti ilẹ̀ Áfíríkà tọdún 2027 lọ́la. Bẹ́ẹ̀ ni ẹ̀ka eléyìí tó ń bójútó ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ níbi ó ti jẹ́ wípé orílẹ̀-èdè Kenya Tanzania àti Uganda náà ni wọn yóò so fọwọ́sowọ́pọ̀ láti gbàlejò ìdíje ti ife ẹ̀yẹ ti ilẹ̀ Áfíríkà náà. Lábala múlùdùn báyìí gbajúgbajà òǹkọrin lórílẹ̀-èdè Nàìjíríà Chike ló ti fi ọ̀rọ̀ kan léde lójú òpó kayélujára tẹ̀lé àwọn ọ̀rọ̀ míì tó ti ń jàràràn lójú òpó kayélujára ni wípé ó ní ṣe pẹ̀lú pó ṣàṣe má ṣe pẹ̀lú ẹni tó ti fìgbà kan rí jẹ́ aya fún gbajúgbajà náà tó jẹ́ Frank Edo. Nígbà tó sọ̀rọ̀ lójú òpó kayélujára náà ni Chike ti kọ wípé kí àwọn èèyàn kí wọ́n ṣàánú fún ẹ̀mí òun bí ó tilẹ̀ jẹ́ wípé kò sọ ní pàtó bóyá ọ̀rọ̀ náà ló ní ṣe pẹ̀lú eléyìí tó ti ń wáyé láìpẹ́ àmọ́ tí ọ̀pọ̀ nínú àwọn olólùfẹ́ lójú òpó kayélujára ti ń gbà wípé látàrí ìṣẹ̀lẹ̀ náà ń lo fi kan tó kọ.
pa won royin te ba fe fi to wa leti ele te late jise tabi ke kan si wa lori number yi 0705655049 tabi loju opo email yi at 32fm.com.ng awon koko amenu ba ninu iroyin o le nkan si ka to mo lo abun gbo wipe ijoba ipinle oyo inu won tutu gbe igbe mo tutu kan kale jade lati ile ise olopa ti ipinle oyo eyi ti ko ni gbere gbe rarara lati boju to oro abo si agbo ninu iroyin na bi ati ka si yin leti wipe ile ise omo logun ti ile africa ti ile america ti won ji jo nsise papo ni won ti sise loju egun bi won ti se awon akolu kan ti awon agbesumo mi ti isis lekun ila orun ariwa orile ede yi aka sin leti ni ile okere wipe oro arun ebola ti won tutun ri ni ile ti congo ini ajo to nboju to oro ilera lagbaye ti wipo ye ki won gbe igbese pajawiri lori re labalere daraya orile de nigeria ni won yo tumo iko ti won yo dojuko bayi lati mo boya won na o le kopa ni bi idije ti ife ye ti ile africa todun 2027 lakotan labala muludun na le ti gbo wipe gbajugbaja o nkorin chike in lo tin pe wipe ki awon yan saanu fun emi ohun tele awon awuyewuye to tin waye lori oro wipe o se ase mase pelu eni to ti gba kan re je aya frank edo loruko oluwa mary ojo to lewaju awon to ko iroyin yi jo oluṣola momo lotu to sikase ti gboyin esun ten te si gbo wa o

0: 32FM 94.9.
1: Ìrọ̀rùn dé. Gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́ lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédéé. Tó sì yẹ kó jẹun tó dáa. Kí n tó dáa panu. Kingdom Foods Nigeria Limited. Tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore. Lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́. Bẹ́ẹ̀ fẹ́ ra aláfún ẹ̀gbá. Gàrí funfun tó kan lẹ́nu gbírín gbírín. Fùfú tó funfun lẹ́lẹ́. Tí òòrùn banabana. Àkàrà bean snacks. Yellow pap. Ògì pupa. Tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n. Bá fi nǹkan panu sẹ́nu tó kí. Ká fi tó dáa panu. Ṣé yóò mú gàrí fi gàrí tẹ̀bà? Ká fi gàrí tó lókuta tẹ̀bà. Ògì tọ́lẹ̀ láwọn. Àkàrà panu tó tún ṣe mú gàrí. Kingdom Foods Nigeria Limited. Ló ń pèsè ẹ̀. Má fún oúnjẹ tí ò ní ma tó tó hara ẹ lé mọ̀. Oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè. Ìní ọmọ ara. Òkòtò àánú. Multi-service ventures. Ló ń sàpínká ẹ̀. Tó ń tà. Bò fẹ́ rà lọ́pọ̀. Tàbí lára tún tà. Òkòtò àánú multi-service ventures. Ìní ó kàn sí. Ní KS Motel Shopping Complex. Total Garden. Oríta Mẹ́fà Junction Ìbàdàn. Telephone 080-3330-4174. 080-3330-4174. Kingdom Foods Nigeria Limited. Ló ń pèsè. Ojú mi dá oúnjẹ pọ́nbélé tí wọ́n fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.
2: Kò ní ṣú mi kò ní rẹ̀.
3: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32FM 949 ẹ̀yìn ẹ̀.
2: Kò ní ṣú mi kò ní rẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
5: In the heart of Ibadan, where tradition meets modern luxury, there exists a heaven. Scrollup Executive Hotels, with exquisitely furnished rooms and suites, multimedia-equipped conference halls and boardrooms seating 120. Every detail speaks of quiet excellence. Whether you're here for business or seeking the perfect blend of leisure and comfort, Scrollup delivers. Two distinguished locations, Okeado of Awolowowe and Akorede Infelele by Ruby's International College, where sit-out bars stare till dawn, moonlit mingles beckon indoors, and our restaurant is a theater of taste with 24-hour front desk service, reasonable power supply, secure parking, CCTV surveillance, and elite security partnerships. Your peace of mind is our purpose. This is the sanctuary. Call our Okeado extension on 0803-222-5235 and our Felele extension on 0704-732-6172. Scroll up Executive Hotels. We are executive.
6: I said you need to get radio, me. 32FM, you are okay.
7: Kaka, yefi.
8: Ẹ mọ́ bí n pẹ́.
9: Ẹ mọ́ láà ń bọ̀rọ̀ òkè.
8: Ká má lè jáde ká fọmọ ti nkú àdúgbò.
9: Sáwọn onípa ń gbọ́rọ̀ yẹn.
8: Ọlá ẹ̀rọ ayé wá o.
9: Wáyọ̀.
8: Ibi dàbí pé pọ̀ dé.
9: Àti sọmọ irú ti wá igan minus ni.
8: No plus ni.
9: Minus ni.
8: Ká jẹ́ kọ́ ọmọ kan rán
9: mi. Agodi ni tara tara bí yẹn kọ́ bá lòun súnmọ́ rú mi. Ẹ wọn ni.
8: Ó fẹ́ lọ wò.
9: Ọya ní ìsìn. Agodi ni. Kí ẹ mú ọ lọ.
8: Lawrence
9: mú ọ lọ. Má ti mú ọ débẹ̀. Ya bí n pé ìyálẹ́dẹ́ sọ ń gbọ́.
8: Minus. Ojú rẹ̀ bẹ̀ tí ẹ̀kẹ́ rẹ̀ jẹ ọmọ
9: ọdọ. Lọ́wọ́ ń fọwọ́ kan ní bẹ́ẹ̀.
8: Ó wọ́n lẹ́jọ́
9: minus. Sọ
8: jẹ kókóró.
9: Ibi èwo ni.
8: Ọ̀dà sọ mú sóti.
9: Sẹ́pọ̀n gíla.
8: Tàbátàbá náà wà
9: ní. Tàbátàbá ó di kongi.
8: Kongi náà wà ọmọ àjàdùn.
9: Bẹ́ẹ̀ ni tí n bá sì di réèkì.
8: Sọ jẹ mọ sa.
9: Mọ sa ayọ o.
8: Bí àsìkò lọ mọ bá mi yá mi rẹ kiri.
9: Bí bá tiẹ̀ wá fẹ́ gbá ìyá mi gan kiri ni ìsì mọ́ tó bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ kí n tó kiri ọjà.
8: Ọwọ́ ọ̀rọ̀lẹ́
9: bẹ́ẹ̀ ni.
8: Ìrọ̀lẹ́ ń súnmọ́ bí agobá.
9: Krista Karoyin gbójú ẹ dànù.
8: Mo fẹ́ kọ́ wa wo fíìmù lọ́dọ̀
9: mi. Ìwà
8: apá kẹta ọmọ ayé lè ti
9: jáde. 32FM rè é.
8: Apá kẹta ọmọ ayé lè ti jáde.
9: Ayé ogun. Ayé ogun.
8: Ọmọ ayé lè. Tọ́ bá tún wò tó tùgbà kẹsẹ̀ sí.
9: Ayé.
8: Tó èyí kọ́ ọmọ Nàìjíríà. Ewé gbọ́rọ̀ yìí abilékọ Busirat Adékọ̀yà torí pé wọ́n ní ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ wọ́n o kódà wọ́n ti tì wọ́n lọ wájú ilé ẹjọ́ lórí pé wọ́n jí àwọn màálù pọ̀n mọ́ nígbà wọ́n sì wọ́n ọlọ́lọ́ bíi 781 kilograms ní pọ̀n mọ́ tí wọ́n gbé odidi màálù ganu wọ́n ní ìṣirò owó pọ̀n mọ́ ó sì jẹ́ 1.2 million naira nínú ọjà ni wọ́n sì nìyẹn nìkan tórúkọ rẹ̀ jẹ́ Tony Biachi lópilẹ̀ ní pọ̀n mọ́ ìròyìn ọ̀hún rèé.
9: Lẹ́kùnrẹ́rẹ́.
8: Ọwọ́ aago méjì ni pé ìṣẹ̀lẹ̀ bọ́ sí ní òpópónà Ṣùáìbù ní Abáranjẹ Ìkọ̀tún ní ìpínlẹ̀ Èkó ẹni afurasí náà lọ gba ẹran pẹ̀lú ẹ̀tàn tó sì wáá yọ bọ́rọ́bọ́rọ́ tó ló mórí mù láàrin èrò ńbẹ wọn ni a lọ fi ọ̀rọ̀ yìí tó wọn létí ní iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní ìkọ̀tún ní ìpínlẹ̀ Èkó ńbẹ
10: wọn ni àìpẹ náà ni ọwọ ṣìtẹ onítọhún padà tí a fi ọrọ wa lẹnu wò lórí ìwà tó hùn lẹyìn tí a fọrọ wa lẹnu wò tán wọn ni pé ọrọ rẹ jẹ mọkànlọ parí yòókù níwájú ilé ẹjọ májísẹẹtì tó ń bẹ ní èjìgbò ní ìpínlẹ èkó ń bẹ lórí pé ó dìbọn ó fi ikọ èègbé pọn mọ
9: náwọn
10: agbófinró ṣe sọ náà ṣe kà ó wọn ni ó ti ń kojú ẹsùn méjì báyìí ná ẹni pé ọṣẹ ẹtàn ẹlẹẹkejì wọn ṣàfọwọrá wọn lọ tako àwọn abala section àti section òfin kan tó jẹ ti ọdaràn ìpínlẹ èkó ọdún 2015 wọn ni wọn tún ka ìmíì sí lọrùn o wípé ọfẹ lu jìbìtì láì ṣara egypt pọnmọ tó wà lọ 1.2 million tán ọdaràn rúwọ wà báyìí wọn ni pọnmọ tó jí pọnmọ àti búṣírá wọn láwọn ọjẹbi ẹsùn tí wọn fi kan àwọn olùpẹjọ nídìí ẹjọ wọn simon joe lọ wá sọ fún ilé ẹjọ pé ẹ dákun nígbà tán ti láwọn ọjẹbi ẹjẹ tún mú ọjọ mi ká lè máa mú ẹrí bọ wàá kún ẹrí láti fìdí ẹ múlẹ pé ó lè láti búṣírá wọn gbé pọ mọ lóòótọ ni magistrate ilé ẹjọ náà omidan ọhán omidan ogunkóyèdè ní wọn bá láwọn gba onídùúró ajípọ mọ pẹlú ẹgbẹrún ọnà ẹẹdẹgbẹta owó náírà àti onídùúró méjì tí ẹnirúfẹ owó bẹẹ lọwọ bákan náà wọn gbọdọ máa mú ẹrí bọ pé nǹkan táwọn ṣe jẹun òun náà ni wọn yìí o kódà ìwé ẹrí pé mò ń sanwó orí fún ìjọba àpẹẹlẹ èkó àti pé ọwọ ilé ẹjọ yìí ó tó ibi tí mò ń gbé lọwọlọwọ wọn àtàrí ẹjọ náà sí ọjọ ní ọjọ orí ṣùgbọn wọn kọ lára kàlẹńdà wọn ni dìgbà tí wọn ó fi gba onídùúró rẹ náà kó lọrọ máa jó gbámúgbámú
9: nínú kirikiri káàbọ
10: o ṣe máa ìdí
9: ṣé ọmọ pé ibi tá a ti ń kàròyìn tá a ti máwọn àkòrí mo sì gba ìpè kan pẹlú bí àtẹjíṣẹ
10: wọn ti bímọ olúwa ṣeun
9: láti orílẹ̀-èdè dubai lọ
10: wọn ní
9: wọn ní ìpínlẹ̀ ebo ni prophetess ti ń gún àwọn ọmọ lódó ẹyin rẹ di oyin òkè ẹgbọ ìpínlẹ̀ anambra ìpínlẹ̀ anambra ni ṣé torí pẹ̀lú yín lọ ni torí mo ṣe. Gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n kọ síta èyí táwa sì ń kà wọ́n ni gbajúgbajà ọ̀kan lára àwọn ìránṣẹ́ ọlọ́run wó lìdà prophetess lóbìn ní onisha tó wà ní ìpínlẹ̀ anambra ẹni tó fi àtẹ̀jíṣẹ́ mu tó fi ránṣẹ́ mo lérò pé ti mọ́ gbọ́ dáadáa báwọn wọ́n ni náà lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló ti tẹ̀ ẹ́ nítorí pé bí ìgbà téèyàn gún iyán lodo wọ́n ni náà ni wọ́n gún àwọn ọmọ kékeré àwọn ọmọ ọwọ́ láàyè gẹ́gẹ́ bí àwòrán tó sì jẹ́ ti wà mọ́wọ́ lìdà mọ̀mọ́ prophetess ní ìpínlẹ̀ anambra wọ́n ní lásìkò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó kájú síta tí olobó tó ta iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní lẹ́yẹ òsọ́kà òun náà ni wọ́n gbéra ní pápápá lọ́jọ́ ajé monday láti lọ rèé yẹ ilé mọ̀mọ́ wò wọ́n ní kódà ní ọwọ́ ọ̀rọ̀ lẹ́ni wọ́n ní nígbà tí wọ́n débẹ̀ wọ́n ní kódà oríṣi ọmọ mẹ́ta míì wọ́n ní náà ni wọ́n tún bá nílẹ̀ tó jẹ́ àwọn children ọmọ kékeré ọmọ ọwọ́ wọ́n ní wọ́n wá di àwọn ọmọ ọ̀hún lọ́wọ́ wọ́n ní wọ́n dè wọ́n lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wọ́n ní mọ̀mọ́ wó lìdà pẹ̀lú àwọn ẹni ibi tí wọ́n jọ ń wùwà láàbí wọ́n ní mọ̀mọ́ ọ̀dá wù ìwọ̀ hùn wọ́n ní wọ́n porúkọ wọn àwọn ní chidi felicia nwafọ ẹni ọgọ́rin ọdún 80 years mọ̀mọ́ àtẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní rejoice raymond wọ́n ní tó ń jẹ́ ọmọ ọdún 19 39 years old wọ́n ní náà ni wọ́n jọ ń pàdé àpòpọ̀ láti máa wù aláàbí nígbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ wọ́n ní ẹnìkan tí wọ́n pè ní cousin derrick iná ló gba iléeṣẹ́ ọlọ́pàá lọ láti lọ rèé ṣàlàyé ọ̀rọ̀ fún wọn o wípé ẹ gbà wọ́n o nǹkan ti padà ó ẹ́ ládùúgbò ti tà wọ́n wọ́n ní nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá tó gbéra ní pápápá láti lọ rèé gbọn ilé mọ̀mọ́ wò yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n ní yàrá rẹ̀ wọ́n ní ìná ẹjẹ́ lè gba bìlífù wípé ẹ̀jẹ̀ lọ́tún ẹ̀jẹ̀ lọ́sì bí ìgbà téèyàn ń bẹ lórí odò níbi tí wọ́n gbé ń pa màálù ni wọ́n ní àti àwọn oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ wọ́n ní ń bẹ nínú yàrá mọ́mí prophetess wọ́n ní kódà wọ́n ní wọ́n bá odó bẹ́ẹ̀ sì náà ni wọ́n tún bá àwọn ọmọ odó abigẹ́ẹ̀sì lọ́dẹ̀ mi láàmú ni wọ́n ní mọ́tà àti multiple pẹ̀sù bí wọ́n ti kọ́lédè gẹ̀ẹ́sì nu wọ́n ní eléyìí tó já wípé lára wọn wọ́n ní ẹ̀jẹ̀ iná ló ṣe bálabàra lára odó ọ̀hún àti ọmọ odó wọ́n ní kódà wọ́n ní pankẹ́rẹ́ gbọ́ọ̀rọ̀ burúkú kan náà bẹ́ẹ̀ tó já wípé kìkì ara ẹgbà ọ̀hún wọ́n ní kìkì ẹ̀jẹ̀ ni wọ́n ní àti àwọn àṣejẹ́ burúkú burúkú èyí tí wọ́n ní wọ́n ti pò kalẹ̀ wọ́n ní arábìnrin ọ̀hún ó ṣeéṣe kí krista mọ́lé rẹ̀ wọ́n wá júwe àtẹni tí ń bèrè ìjúwe lè mọ̀mọ́ ọ̀hún rèmi tẹ́tìrì wọ́n ní bẹ ní ojúlé kẹtàlá wọ́n ní akunwanta mabalu ẹgbà mi bẹ̀ mi ò gbé bẹ́ẹ̀ o street ẹ ti mọ̀ bẹ̀ wọ́n ní federal housing estate ní ìwégele ní ọ̀nìṣà bí wọ́n ti júwe ibẹ̀ nu wọ́n wá nínú yàrá mọ̀mọ́ ọ̀hún wọ́n ní wọ́n wá àwọn bọ́kẹ́ẹ̀tì bíi kẹfà lọ́wọ́ wọ́n níbi tó já pé ibẹ̀ náà ni wọ́n gbé kalẹ̀ fún àwọn ọmọ kéékèèké tí wọ́n bá ti gbé wípé ọyá ẹ mọ̀ ṣe gá síbẹ̀ wọ́n nítorí pé wọn ò láǹfààní láti sọ pé káwọn ọmọ ọ̀hún kí wọ́n jáde síta nínú yàrá eyi ti won ti won mo wo mo mi prophetess wo mo mi world leader mama at 80 pelu awon ti won ni won jo nwuwa laabi won ni awon ti pada te won won si nwo hoyi hoyi ni le se olopa ni ipinle anambra
10: won ti fi won loju bale mo
9: won ti ah
10: ko fi won loju bale mo ko si bi won o si
9: olohun samaji aboha ni o wa so fun olohun
10: eh
9: won ni e ma si mi gbo awon to lo npe nbe o
10: awa ri o
9: be ni o ri amen ni koru owo
10: won ni anu nbe loju obirin e tin gun mo lodo nko
9: agun baji lo ni mo ewe di omo children
10: e to fun omo e loyun pa n to fun lorun pa nko omo to bi fun lorun pa to ko je ohosu
9: mm
10: e tin po mo re ni kokunrin kan so pe oni o je toju emi e
9: so ba tek eda kun se ni awon ajesara ti krista ni te ba bo igo lori un oni o le
10: tori royin to kale kan ibi kan to dun mo be ni bi ase jeun ebi won fe ran si
9: o po lo mo je o je
10: je je ma tan re e se ma gba loju orun se je luja a ko gugu eda ndan ala en te ba finu e la to fi ko awon ebu nu e
9: to duworu awon mele o ani je olohun ni je abowo
10: amen
9: ani olohun ni je abowo
10: se je yo le ran o
9: be je abowo sakaro yin gba je sora re iwo omo yi ewe e mo binu ko so ko mo nkan kan e mo da lo owo e mo da lo owo
10: o wa tun wa lo je
9: wa do o fe je gba ni o ka lo
10: ko e fe na igbe sa se je
9: karo yi
10: allah
9: adura ti je
10: mo gba
9: karo yi se
10: to yi ko awon nigeria amo juwe re si je mo fe ni o awon lopa to ji se mi o won ni awon mo mi to hosu awon mo mi lori oda awon mo mi leta wa awon mo mi ago marun mawe eh
9: so ba te gi mi o won ni o li aje sara ti o ti ri
10: wow wow
9: ah olopa la aje sara ti
10: to be ba wonu le te ba ri Naomi me so ma omo odun mo kan ni logbon happiness ti de bere omo odun meta ni logbon ati candy ode omo odun mo kan ni logbon gloria ogbona omo odun meji ode ni ogbon ni ati sandra chidi ma omo odun mo kan ni logbon te mo promise okuludo omo odun meedogbon wa lai won ni ati kanyonu leko tori won ni bi ti tin soro aje ti tin hustle how much ni ile itura kan ti e ko ruko re si ayin ejigbo lo wa nibe ni e ti ko won e ti ko nu royin na la wa na o ka o won wi pe awon agbofiro ti en be ni agbegbe be on o na ni won yawo agbegbe ohun ti won si lo so de awon hustle ni agbegbe bi kan ti en o sumo ile epo NNPC nibe ni e si ti ko awon eyan won yi lasiko ti won duro de onibara ti o ba won ra eti en ko shop won won ni eyin wa eyi won o be su pe gba lati tari won lo si waju ejo magistrate to n be ni ejigbo nibi ti en ni iru iwa ati gbe aye tan gbe won ni o ni alaafia iluku bi gba ti en kan ni ilu lara ni won ni won o si ni nkan kan so lori esun na pe a jebi abi a jebi ati Naomi o happiness o candy o gloria o sandra o promise o won ni niyan ko ni abala be owo ago meji na si pe nile itura ti akoko re ti oni lo kika ni ipinle eko labe sakoso ile ejo magistrate ohun won ni wi pe aye yen won yi e nwuwa to chini loju to si sese ko da alaafia lu laamo tori ide yi e ni awijade kankan labe ofin wa daran ti ipinle eko odun 2015 sugbon awon omo mi won ni rara awon oje bi o olopa ti nbe ndi ejo won Simon Njue lo ba bele ejo wi pe ka lo mo mu eri bo si lati fi die mole pe looto ni awon omo mi pe won hustle ni adugo be self employment le bo pe bayi na won ni magistrate ile jona ogunkoye de won ti ni ki won gba oniduro pelu egberun 100 naira ati oniduro kokan to ni rufe owo be lowo won ni won si gboro ma mu eri bo pe ta won se je lele bakan na lawon oje ijoba ipinle eko ni owo ori kankan won atari igbejo won si ojo 26 ojo 26 osu to nbo kí ẹtú tó lè mẹnuba dìgbà náà ná wọn ní kọlọrin máa jó gbamúgbamù nínú kirikiri nígbà tí wọn fi gba onídùúró wọn self employment ni ọmọ lè ní parí rọba nǹkan mọ ríṣẹ ṣọọbù ni èyí sì ra product kankan ìra material kò sí pé òun import nkankan ló bá ti lọmọ lúàbí rẹ tó sì kun tó kun mọjú tó kun látàárọ tó dago márùn kó sì wẹ sì wá dandro alakọ tẹ sí gbogbo abíyá
9: bọ títí ọmọ ìjẹ rọba.
10: Mami gbe o iwo ni fokan bale mi Olorun ni pa mi fun e
9: ami ati gbogbo wa iroyin to bota ni pele Oyo ati o ti ku oni won ni won pe tabi sugbon iroyin e bota won fi die mule pe ikan lara awon oluko ti won jigbe ni ile eko community high school ni Aoro ni sele ni joba abile oriri royin fidi e mule wi pe okan lara won ti won poruko won ni Michael Oyedokun o na ni awon agbebon ohun ti demi re legbodo royin salaye oro wi pe Oyedokun gege bi oluko o na ni awon ajinigbe ohun ti won ge ori oluko ohun ninu aworan akale eyi ti awon iko adaluru ohun ti won so pe won yonda re lojo osimi ose royin salaye oro gege bi won ti nfidi e mule wi pe ipa ailanu o na ni won pa oluko ohun leyin ti won de won lowo wi pe ki won fi agidi soro gaga bi royin se wa fi die mule ni ba mu pelu bi ti nkan to tun de duro won ni awon olugbe ladugbo ohun ti royin ti sele ohun to ti sele awon ebi awon eyan ti won jigbe won ni to fi mo gbogbo awon bibi agbegbe ati ayiko ohun to fi mo awon eso alabo nipele oyo won ni ijoba na lo ti fi die mule wi pe awon tun se pagun igbeyanju lati le ri wi pe won dola awon eyan tin be ni akata awon ajinigbe yi ko to di wi pe nkan mi yo tun bo sita nigbati won fidi isele ohun mule papa julo oluko e ti won demi re legbodo dokita Sulaiman Olarinwaju gege bi olubadamoro pataki fun gomina lori oro iroyin Seyi Makinde ni ipinle Oyo inu atejade le ti won keju re sita iyan laaro ojo toni lojo aje ose won ji odi mimo bi pe gomina ipinle Oyo o na lo nawo ibanikedun si awon omo lebi awon eyan eyi ti won farakasa be si na ni ijoba tun fi owo dare loju won soya bi pe gbogbo ona to nta agbara o na ni awon lo lati le ri bi pe awon dola awon tin be ni buba ahamo awon ajinigbe ohun won wa salaye oro pelu afikun oro wi pe kodi ni awon afurasi mefa eyi ti won ni o sese ki won lowo ninu isele ijinigbe ohun ti owo to ti te won be na ni won tun kedun pelu awon omo lebi awon ti won je eso alabo tawon na ngbiyanju lati pinwo isele ohun sugbon to je pe awon na tun fi ara kasa ninu isele na ijoba ti wa salaye oro wi pe awon to ba sele ohun rin lagbara lowo olodumare adeda yo tu idile won loju pesi na ni awon to farapa won ni won tin gba itoju won gege bo ti ja pe ijoba o na ni yo mojuto bi won se gbadun won to wa parowa si gbogbo awon molebi eyi ti awon eyan won be ni buba awon ajinigbe ohun won ni gbogbo lajo lajo tesin tesin ati gbogbo eni oro kan won ni eje ani suru be ni ijoba n sele ri wipe won dola awon eyan ti won jigbe yi pe pelu ori ofe lowo olodumare mo si to pada foju gan ni awon molebi won layo ati alafia eja ko lori iroyin ohun tori pe gomina ti se ileri wi pe awon lo gbogbo ipa ati agbara ti adeda to fun awon lati gba awon eyan yi pada bo ki se iroyin to dun mo ni ninu tori pe ekule wa ayika wa na ni ko won
11: wo do la won ti ajigbe a si je awon to ku dide
9: Krista kolon shabawa
11: onu mi ti edu jana ti ri bi mefa kan mu ninu won ṣugbọn si awon mefa won tun ni ronu pe wada
9: sori e sa ja fi gbogbo yin le fa awon agbofinro boya gbogbo ona ti won sa e sa da ani won awon e ma pa awon eyan kankan mo e sa jo ntori olodun e ma pa won mo e jo ntori olodun e ma pa won e ma pa won awa nbe yin ni a nbe yin ni tori pe oro eto abo wa ni isin yi wo ori ofurufu everybody wa gbangba ni ko si bi ikoko kankan ko si bi ikoko kankan ko si bi ikoko kankan e dakun ni nitori olodun e ma pa awon eyan yi e ma pa won
10: ah iroyin to nbe waju mi ni ti wo li kan ti e pe awon na le waju ile ijosin Victory Voice of Fire Ministry Prophet Amos Isa wallahi won ni ti ti won ma le bayi o lori esun pe won fi pa ni ibalopo pelu omo odun 14 ninu church won gangan olodun ile ijosin ni olulu le wa Abuja ni o pe oro yi ti waye iroyin fidi e mule wi pe ile ejo kan to wa nilu Abuja ni Gwadinpa ani ejo ko lori oro na ngba ti won soro onidajo ni di ejo mo dupe Osun Adebiyi won da wo palase o wi pe woli eni odun mokandin ni ogoji on pe kan lo samo gbagba lori akole ti nbele wi pe oro an gbodi duro re tele o ti ye ase yi ni an pa o latari bi won ni ijoko se waye ni ojo boton lo woli Isa ni eni ile ejo si won wa ni Gwagwalada won ni ekun kanun ni abe isakoso ilu ile Abuja nibi ti won ti da oran na sa o won ni won bebe niwaju ile ejo lori esun ti won fi kan won won lawon oje bi ibalopo tipatipa ilokuro ijegaba ati ikanpa lilu awon ara nu le josin ni ona ti oto ati bi igba ta n se afora omo niyan ninu pejo won ni omo bere ti oro kan ni eni a fi ogbon tan wonu le jo sin won ti a se ko tan ninu ni ilu Abuja nbe esun won fun ni plate number o won ko gborisirisi number sara esun na won ni ba se agan di mori ni agbale ko pin na fi kokoro ti won ni o si fi ti pati kuku won igale ori omo dun merin la ohun won si ka esun won si won leti wipe iwo woli isaye mo si njo bayi bayi oki lagbaja omo dun merin la mole ni agbegbe bayi bayi o se ko lori ran awon olupejo di ejo re wa ni eni nigba to se ran dan dan pelu omo itan o fun ni egberun meta naira ko fi ra ogun si o lo bakan na lo ndukoko mo pe ohun pa ati molebi re ti awo ba ilu ni o ile ejo gbo nipa awon oro yi ati awon adoti mi ti o wu ni onidajo oso adebiyi na ba na awon tari ejo re si ogbon ojo osu to nbo kan le to ma gbon kankan lori era won ni ti yan bayi jebi woli isa emosi ah won ni ogbon ragada ni won lo mo foro olohun bo awon alewon akegbe won ti yan bayi jebi won le won bere nu
9: gbogbo eni tegun re ba le lati ja gbogbo eni ti o ba ja pe ikuku ti e bi ko fi gbayan gbayan ni won ni ede ayede nlo bele lasiko ti enikan tin sa ayeye ojo bi re loju ona aye toro iyan nijoba abile ado duota won ni nipele ogun ni to se je wipe enikan ti won pe ni kunle aki itumo kilo to pa sawo
10: mori ni
9: ma pa te

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dájí tú ẹfẹ ń doṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dájí tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọ̀kan.

0: 32 FM.
1: 94.9. Over the air or over the
2: ground. Ìyọ́mọ yín náà ni ó Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí. Oya ẹ̀sì pẹ́ẹ̀lì celery.
3: SELARIE. Salary.
2: Bọ̀dá mi, ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Oya lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC. Turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata. Olùyípadà ayọ̀.

0: 92 FM, 94.9.
1: Bí gbogbo igi bá ń wọ́wé ní gbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ̀yìn ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ẹ̀ mọ̀ ni, ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
2: Ó ṣe Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
1: 32 FM 94.9, à ń fẹ̀rín gbà gbogbo.

0: afin okuku ni woja ki lo ba mo begun odun ba ti jade teru tomo ni pejo wo ni oro doro oluko ni o se murin o pelu bisa ti league orede portugal bo se tenu bodo ti won se nje tinu ti orede spain ti won je tan lo o ti ko ni won ni won pe o ti ko ni ani ani gbogbo oju opopata lo ti se afihan re nipa wipe oluko ni murin o leni odun meta o le ni ogota o na ni o ma ko won so di ninu ko ti real madrid fun ti sa 2026 2027 pelu ade odun meji te lo ti nbele fun arakunrin to sisese ki won fi ade won loju si odun meta ni o to ba ni se pelu abajade ti ri laarin sa akoko re ati elekeji ti kon ti oluko ni ti o fi ma ko won so di ninu nkan na ki yin o je royin ta fi ma kira wa kabo sori kon ade ni posonu ro le to ni 32 fm 94.9 laughter house okitete premier ni gboro lubadan ni mokola eja ma ka won royin to ku mo ko to di party adabo a pin wele wele won to waye lopin ose e to du gba tin ti o beti ti o beti mu gbogbo na la pekelu ni won ba nti wakati kan ta ni to ba gba wa lowo ro le to ni iko je wewe lobirin tojo ri won be labi odun meta di logun ti oriede nigeria o ni royin ti fi die mule pe ti o ba fi di otun la won o gbera ko loriede nigeria ni ibamu pelu fegagbaga won e ti won gba pelu ko ti oriede guinea bi royin ti mo jade won ni won mo bale si ilu abidjan loriede cote d'ivoire nigba ti akoko ba to fun ifese won si ohun iyen ni e ti won gba koju awon orogun won e to ba wa di ogbon jo gege ba tin tenu mo bo pada ni won gba igbese elekeji ni ikene ni ipele ogun iko ti oluko ni akibu sari to kosodi lo tin lo bi ose kan ti o ti wa ni ibuba won iyen ni ikene nbe amo latara pa kede ku won gbo lore sore na lo tu je ka mu esi na wa se ti gbo yin atawon ati ko obirin ti lakeside ni ajo ta kan gbon won si bu marun si an lagbada pe kun ori pin laarin ara won lowo lowo ta n bara wa sore awon agbabalu bi merin odi ni ogoji na nbe ni pago fun iko ti flamingos to rede nigeria sugbon gbeyin gbeyin ko to di pe won gbera ririn ajo lo si ibi ti ifese won se ti en to nbele ti o ti waye a je pe won ori awon ti nbe lori danu won fa awon yoku le ke ma ta kan gbon lo ojo mi ojo re ke ti ipeju fun ni keni to la re ba si dun tumo jeje m ko bi royin ki n ba si orilede iran ni bi ti igbara ti de lo lowo kini to n sele gangan mo n bo lori e o ta n gbọ bayi ni pe orilede iran ni igbaradi fun idije feye agbaye to n bo ni america won o duro rara o ma deru kini kan ba nkankan o na roro ti iran tan so bayi o bi mo se n gbọ ni eni iko orilede iran egbe gbagbo lu won ti gbera lo si orilede turkey ni bi ti won ti lo ma gba olore sore to n fi di e mule pe won se tan lati kopa ninu idije feye agbaye eleyi to n bo loju ona ni kan lara awon orire to koju ogun si won e ma pe ni ojo keji o din ni ogbon osu keji odun ta wa nu re ni ko israel ati orilede america ni an so papa koju ja si orilede iran ni bi jo ti pa olori won nibe to je pe lati gba na ni kaluku ti nawo oro sira won lo tonura kuko won fi die mule pe ija won lo dandan ke se pe ogun o ti wa sopin amoro yi san gbo ni pe orilede iran won ti nsise lori iwe irinna won lo sinu dije fe agbaye to n bo ni orilede america gege bi kini ohun bo ti se je jade lagbon bi to ti ni itumo sugbon ni bayi na awon agbabolu bi meji le logun ni ko lati nu league orilede iran bayi lo si orilede turkey ni igbaradi oro si jade lati enu oluko ni won na america lenoi o na soro jade nipa bo si je pe lorilede turkey la won ti sise iwe irinna won lo si orilede america lo kopa ninu dije fe agbaye ki yo di apa ti be ona oni ni ojo keji di logun ti won o ba si lo ka ma woju ago wa tori pe to ba fi di ni ola ni papa sere ti gbagan ti malade okoya ti nbe ni ilu eko teslim balogun stadium laarin ola si ojo kerin le ni ogun ita kan gbe yo gbaye ninu bala la fi gigba lori tabili eleyi ti o pamo ta ti so lati bi ose kan bayi lara ti o si je ko tun gbe won jun ta ti ribo lati odun 2023 oni boye je pe awon ekan kugbu bi anderslin latolede denmark bakan na onoka asimoto to de Japan gbogbo won na ni won bale si orede Nigeria lati ko panu DJ an to je torede Nigeria na an na wa lara won ti o ta kan gbon asoro jide omotayo eni ogbo odun ninu DJ ball alafi gigba lori tabili atawon kan to sese ko ji abajade abi ere fun orede Nigeria nigbati DJ o to ba gbena ya iyen ni owo ola a ma ni ti se atupale lori yun tori akoko ti o ba fi di ola n to ba waye ati n to ba siwaju akoko ohun na la ma pe kelu lati je ko wa wa ka mo bi ori gbe orun re lori ball afi gigba lori tabili ni orede Nigeria oro ko so lopin ose inu dije ti CAF Champions League oda pe dije ohun o sapa kan jamo e ma gba pe aso lori ikan ni wipe iko ti Mamelodi Sundowns ati Far Rabat orede Morocco ti won lase kagba fun igbesi akoko ni ati kokoko koju oro si ajo to ndari bola lafese gba nile adulawo wipe akoko ati ojo ti mu fun awon ko ti awon lorun ko to di pe won gbe igbese wipe won ba won mu ojo bi ojo re ile to bo si opin ose e ta lu to fun igbesi akoko amo ka mo tora wa ngba ti abala fese won se ti o fi di bi ogun iseju ninu fagabaga o na ni oro ko so nigba ti ero tun ran adari ayo lowo VAR ti o so po so sele atawon ipenija mi ti o ni nbe to si wa je pe fun bi akoko bi fun bi ogun iseju na ni won fi woju ara won be ninu fagabaga on eleeto bi oniruru oro atawon nkan to nje jade ni bi ifese wese to je ase kagba fuli adulawo to ba je pe wo e se ru embo mi iba se gbo aboya to sin to sele ni orilede ti ile adulawo ni lu pretoria ni pato lode south africa o mi tun sele to farape be ninu dije league on ni opin ose nigba ti continent ti an koju iko tulu oro ko iso abala koko ipari ti an ti ri ewele koda won o le ipari ifese wose na gba ti awon ololufe ti an yawo ori papa ni bi ti awon agbofiro ti an ti sise iriju won nibe sugba sibe sibe na ere tete bi te kwagege on la awon agbobolu igun meji ati tulu ati nat ni an sawo buba agbaradi ki ose mo ba se won kiyan o jeroyin ta fi bere losan toni ta ba tun ri omi to pataki a mu mo oro ti oluko di chelsea well abi mbala la mi dilo nkin pe kuro le the sporting crystal lori 32 fm 94.9 iko ige wa bi la papo
1: akin ko mi dolapo nkin ko mo se reto ige fun ti go le to ni e ma baabo
2: rafael ambali lo ko ti mo nje e ma baabo
0: to eh kiyan ki ko ma si ti ku orire nitori pe ife ti di meji aninu saa ta wa bi o pe meta nikan le ni ko le ti so eh tori pe won bori ko chelsea ni opin ose awon ipe kan wole o ti di oro afiyeyin e dakun yen wa emi ko ni adari ayo pe ifese won se ri bi kan emi ko ni adari ayo interfile gbadun wa ni pe ke je ka pade lori radio ki ma mu leyo kokan yen ko possible ni le ma da won beere be yen mo ti ma so tele na a le se toto ko jasi ko ti en fe fo po lo nsin mi e tun wa ni match analysis ko worki han ko worki e dakun dakun ta ba ti gba so radio e ti gbo wa nu olodun ti se o ai ni gbo wa mo olodun fi se adawo ora ati ki ma city pe won ku rire o si to be na ni balayoyo ki ti e lo le de ni city ti ko meji le ni ireti nbe pe arsenal to ba bori ifese won se ti na ko ju bon le ni se ife ti duro kokan ko san wo ko gbe ni ki lo le da bon arsenal duro
2: awon na lo le da won duro to ri gbe se ibi ti won ti de won tin fi ami meji won si tin fin la iko manchester city to ton ba fi le bori ifese won se won ti asale to ni se o ti ma fun won ni edge at least ko bi an ma gba ife sugba si madrid de nkan to wa ma sele ni last match to ya o meji si jo ni match meji meji na o meji si jo ni lowo sugba mi pe ifese won se ton fe gba koju bondi mo si pe bi dead rubber match ni ko fe sin nkan te pe bondi fe se ni sayi nikan ifese won se merin pe ni bondi bori so ko sin nkan te po wa convince about won sugba ka ma gbagbe nkan ti won se koju kan manchester city ti ba sami ayo kan te ni ana to gba wole koju ko bọ́ọ̀lì nígbà yìí tẹ́pọ̀ oúnjẹ náà padà gbá wọlé tí ìfẹsẹ̀wọnsẹ̀ fi parí sí ikọ̀ bọ́ọ̀lì náà wọ́n lè sọ pé kọ́ wọn dúró ti ikọ̀ arsenal ní àṣálẹ̀ tí ó ní pé bóyá wọn ṣílẹ̀ yìí ọ̀gọ́ṣẹ́ pé ẹni tí ó wà ń sálẹ̀ ó easy fún láti fa ẹni tó wà lókè jàbọ́ ayin to wa loki ati fa yin dojo ayin to ba wa loki lati fa yin to wa nsa yin si oke won ni o ma fe ni ra die so iko arsenal ni o ni sun gbegbe sun lati le so pe awon ni nkan ton won le ife ye merin ni won kan le gloro tele meji ti bo mo won lowo so meji to je ku ye o ye kan kan kan kan kan je ran so mo ni so mi arsenal le fe so pe awon fe fi match asale nipa won fe fi se so ko si igbe ona ti bon le fe gbigba pelu squad arsenal mi si ni oko temi je se bale pelu awon squad arsenal yin won si ma bi nkan mu koju ko bon le ni asale te bo je pe we non lo lati lo koju ko bondi so mo se npe mo se fun arsenal ni tips npe won se wa won se wa head ko bondi ni asale to ni sugbon ka ma gbagbe npe anything o le sele no football ati orisirisi te pe awon ti mo te pe yan gan expect npe won le mu kan jade pon je pada mu kan jade so o le se o yuru nkan be upset no le sele ni asale to ni sugbon arsenal mo se npe won se le overcome pressure yin pelu won experience won ti ni for over past years te pe won si le mistake kankan won lo tun deny na won trophies lati bi sabi meta si merin seyin so mo ni arsenal o le se o mistake yin since pe everton ti ba man city draw am meta meta so won gba yan so won lo fi fun arsenal ni edge over Man City by so ko se nkan te pe won ni lati se leyin kokan kon be ye game yin nipa wo le ti boye le ko je ku last match ton ma gba koju iko Crystal Palace
0: dolapo rafu ti soro debi to ni itumo ko se nkan ti o se le sele ninu football gege bi an se ma so sugbon se iwo ri bolli gege bi oniyan gilale to le de ponu
1: Kò sí gẹ́gẹ́ bí mo ṣe ń wo tí mo dẹ̀ ti ń tẹ̀lé lígi lẹ́gẹ̀ẹ́sì láti ọdún tó ti pẹ́. Mo wò ní wo bí wípé àwọn ikọ̀ tí ò bá ní nǹkankan tí wọ́n ń jà fún lọ́gbọ̀gbà wọ́n máa ń fẹ́ dúró ní dúró wípé a lè má lè lọ́bì kankan a lè má lè fún wàrà ni ṣùgbọ́n a lè dá wàrà nù àti rí láìmọye ìgbà ní sáàtà wa irúfẹ́ nǹkan tá à ń sọ lọ́wọ́ iná la sọ nígbà tí ikọ̀ Arsenal fi kojú ikọ̀ Southampton ní ìpele quarter final ìdíje FA Cup tá à ń sọ̀rọ̀ nípa wípé Southampton ni kò sí nǹkan tí ikọ̀ Southampton tó lè fojú ikọ̀ Arsenal rí tó padà díkẹ̀ o lọ́nà bẹ́yẹn a sọ irúfẹ́ nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ náà nígbà tí ikọ̀ Arsenal fi kojú ikọ̀ Wolverhampton Wanderers nínú ìdíje League lẹ́gẹ̀ẹ́sì nígbà tí ó ti ń jọ bí ẹni wípé Wolves ti dẹni ilẹ̀ tán ti di ẹdun arin ilẹ̀ tó sì jẹ́ wípé kò sí nǹkan tó fẹ́ ṣe wọ́n nínú ìdíje League lẹ́gẹ̀ẹ́sì ní sáà tá a wà yìí wọ́n dúró ti Arsenal lọ́rùn àti nífẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ àti ní ẹlẹ́ẹ̀kejì ni so ó bá ti dọ̀rọ̀ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ báyìí pàápàá jùlọ tó jẹ́ pé gbé nǹkan tó pọ̀ dání nínú ìdíje League lẹ́gẹ̀ẹ́sì kò síbi tí ò lè ṣàìdásí mo rántí dáadáa wípé lọ́sẹ̀ bíi mélòó kan sẹ́yìn pàápàá jùlọ lẹ́yìn tí ikọ̀ Arsenal pàdánù sọ̀rọ̀ ikọ̀ Manchester City tí a ti ń sọ̀rọ̀ nípa wípé goal ló máa padà fẹ́ẹ̀ kẹ́yìn nǹkan tó máa padà dára ibi tí League lẹ́gẹ̀ẹ́sì máa dé dúró ẹ̀ ń bèèrè nǹkan kan lọ́wọ́ èmi àti Ralph ní ọjọ́ Monday tó tẹ̀lé tá ń bèèrè tá ń sọ̀rọ̀ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ Manchester City àti ikọ̀ Burnley mo gbà tí màá sọ lọ́jọ́ yẹn mo ní màá sì ti máa na Burnley mẹ́fà sódò Ralph náà sọ̀rọ̀ bíi márùn-ún bíi mẹ́rin òun lẹ́vọ̀dì ń sọ́n gbà yẹn tẹ́vọ̀dì nírètí wípé ikọ̀ Man City máa ń lu Burnley nílùú bàrà ni nígbẹ̀yìn gbẹ̀yìn goal àti 6 minutes ó ní Man City gbé lọ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn sókó wá tí ń dọ̀rọ̀ irúfẹ́ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ báyìí ó máa ń nira láti sọ wípé ọ̀nà ibì kan ló fẹ́ yí sí ṣùgbọ́n fún ikọ̀ Arsenal fún ìdíje tí wọ́n ti gbà láàrin ọdún méjì ó lé ní ogún 22 years wọ́n ti gbà díje League lẹ́gẹ̀ẹ́sì wọ́n ti ń le láti bí abẹ́ ọdún bíi mẹ́rin báyìí wọ́n parí sí ipò ẹlẹ́ẹ̀kejì lẹ́ẹ̀mẹta léraléra so ọkàn wọn àti gbogbo agbára wọn máa fẹ́ run gbogbo tán ní sínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí nínú ilé wọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa gbẹ̀yìn tí wọ́n máa gbá nínú ilé ní sáàtà wa nínú ìdíje League lẹ́gẹ̀ẹ́sì mo wò ní wo bi wípé Arsenal ní upper hand pàápàá jùlọ pẹ̀lú ìtàn ilé tí wọ́n ní nínú ìdíje League lẹ́gẹ̀ẹ́sì kojú àwọn ikọ̀ tó ṣẹ̀ṣẹ̀ dé látọdún 2010 ikọ̀ Arsenal ti pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ kankan sọ́wọ́ ikọ̀ tó jẹ́ ṣẹ̀ṣẹ̀ dé nínú ìdíje League lẹ́gẹ̀ẹ́sì wọn bọ́ ṣe máa mú wọn ìfẹsẹ̀wọnsẹ̀ alẹ́ ẹ̀ dẹ̀ ni òun yóò jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tí ikọ̀ Arsenal gbà lálẹ́ Monday láti ọdún méjì sẹ́yìn ọdún méjì àti oṣù méjì tí wọ́n gbà ìfẹsẹ̀wọnsẹ̀ lálẹ́ ọjọ́ Monday nínú ìdíje League lẹ́gẹ̀ẹ́sì ọjọ́ kan dẹ̀ gba kiní ọ̀hún sẹ́yìn ọjọ́ tán kojú ikọ̀ Sheffield United nínú ìdíje League lẹ́gẹ̀ẹ́sì àmì ayò mẹ́fà sódò òun ni kiní ọ̀hún parí sí àwọn Arsenal player àtàwọn tó jòlù kan ní Arsenal mọ̀ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta tó kù táwọn ní nínú ìdíje League lẹ́gẹ̀ẹ́sì ń sáà dáwà yìí ó máa sọ púpọ̀ lọ́rọ̀ nǹkan tó bá máa jẹ́ ọ̀rọ̀ ayé Arsenal láàrin ìsìn sí ọdún mẹ́rin márùn sásìkò táwẹ̀ so èmi máa tẹ̀lé Arsenal láti borí ìfẹsẹ̀wọnsẹ̀ alẹ́.
0: Ẹ jẹ́ ká súnmọ́ ọjà káwọn tó wà lórí igbá náà ká polówó ẹ̀ta bá padà di ká tẹ̀síwájú ìròyìn kan jẹ́ jáde lórí ìdíje UEFA Champions League tó ń bọ̀ lọ́nà ní ọgbọ̀njọ́ oṣù táwà láàrin kan ti PSG àti ẹgbẹ́ bọ́ọ̀lù Arsenal 32 FM 94.9 Laughter House òkè téńté Premier mọ́kànlá ní ìbàdàn ẹ̀kú kalẹ̀.

0: ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32 FM òun gan láyé ń gbọ́
1: ká tún jọ rẹ́rìn àríntàkìtì.
0: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.

nikan awon ta ba se le na ni awon mo pada de ba ni won fi le kan sara si yan pe baba wa gbianju nigba aye ti won o ti je pe ko mo ti mi o to jogun mi ko ti je e kin ogun 20 ali mi ko ti je 19.99 kan mo ba di agbojulegun to fi re fun sita ni gbelemuke dele akimode dele ejinle ope ni fọlọhun fun gbesi aye radio yi ngba to bere ni jo ni won ni bo lo ma bade kere kere kere kere kere o di radio keji ti won gboju ni gbogbo apa bi ti eto tin jade olorun de wa se pe asiko ti atunjo ni asoje papo mi Olorun je ki won ku ni pele ti won wa bo si pele mi mo dupe o Olorun mi tope ki se pe gba to de ni gbogbo nkan daru igba to de la tun ni itesi waju si mo dupe o Olorun je kaye temi na lo eyin aye temi na lo waju ni mo dupe mo dupe Olorun ko tun je nle se nkan to ninu tutun ai odun me dogbon ta se lo ni jo ni o je ki ntun mo iwon ara mi o je ki mo weight ara mi o je ki ma awon ti o je pe ore oju lasan ni won o je ki ma awon to je pe tuni tuni ni won fi n ba mi se o je ki ma awon to je pe enzo nbe ja lo won to fe se o je ki mo yi pe looto ase ka ba nirin o so pe ka jo soriire funra eni o la oju mi sopolopo nkan egbon irin ajo ta ba rin na nu aye lenu ise ta yin laayo lodun me dogbon ẹgbọ́n ṣe kò láyẹ kó láwọn àkọọ́lẹ̀ náà ni mo dúpẹ́ o dìde ọpẹ́ náà ló sì ṣe àṣejọ́ tá a bẹ̀rẹ̀ níjọ́ òní ó dàbí eré ọlọ́run bá mi wá padà sọ di èrè po ìbàrẹ̀ ọlọ́run ẹ̀yin olólùfẹ́ mi ní nàìjíríà àti ní diaspora mo dúpẹ́ gidigan lọ́wọ́ yín ẹ̀yin olólùfẹ́ tòótọ́ ẹ̀yin olólùfẹ́ tá a kàn ń fún ní promo a ń fẹ́ lòmíì ń promo ni kò ní pààtì kankan tó ń ṣe inú ayé wa a kí ẹ̀yin náà a kí àwọn bá ń kúnjọ táwọn kan wà ń tiwọn a kàn ṣáàmọ̀ pé lóòótọ́ àjọ wà náà ni mo dúpẹ́ o èèyàn bá wá ń kọrin tó rin náà ò dùn délé ìjìnlẹ̀ bóun náà ń fi ti ara rẹ̀ gbọ́ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba mi aṣẹ̀dá tó gbé mi dépò tí mo wà ó ṣe ọlọ́run tó fún mi láàyè láàrin ọ̀pọ̀lọpọ̀ èrò lẹ́yìn iṣẹ́ lẹ́tọ̀ yìí ọ̀rọ̀ òṣìtí àti n tó jẹ mọ́ iṣẹ́ wa la máa ń láǹfààní láti ṣe ẹ jẹ́ ń bọ́ kọ́ kí àkókò yìí kọ́kọ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba mi fún àwọn tó lùgbàdì àwọn agbébọn lápá ibìkan nípínlẹ̀ ọ̀yọ́ ń bí ọlọ́run mo tún bẹ̀ ọlọ́run torí pé mo máa ń gbọ́ tèmi mo mọ̀ pé ó tún gbọ́ tèmi ní dé àkókò yìí dákun jọ̀ọ́ wọlá àkókò tá a wà yìí àwọn òbí àwọn ẹbí tí wọ́n ń bẹ nínú wàhálà nínú ìlà yìí lo láti rí àwọn èèyàn wọn ọlọ́run bá mi dá wọn padà àwọn ọmọ òbí wọn yẹn àwọn tó ń wá bá wọn dá wọn padà sílé o àwọn tó sì ti fẹ̀mí wọn dì olúwa ṣàánú wọ́n jà tún rírú ẹ̀ mọ́ lápá ọ̀dọ̀ tí wàá ń bí o àmọ́ ṣá o ojú wa la lákùn fi sọ́rí o ẹ̀yin ìjọba a ti gbà wípé challenge gbogbo wa ni ẹ tún ràn wá lọ́wọ́ sí láti bá wọn rí àwọn èèyàn wọn àwọn èèyàn wa àwọn tiwa tí wọ́n ń bẹ ní apá ibi tí wọ́n àwọn ajínigbé ti lọ jíyàn gbé ọlọ́run jọ bá wa kó sínú àwọn ajínigbé yẹn jẹ́ wọ́n yé ogun jà lílẹ̀ yìí ká lè ní ìfọkànbalẹ̀ tó tọ́ ẹ wo àwọn kan ìbò ni wọ́n ń dùkùlà ipò ni wọ́n ń lé kiri wọn ò ro tàwọn ọmọ ọlọ́mọ tí wọ́n jí gbé tó sì máa jẹ́ ògo ọ̀la
gómìnà lánbẹ nínú àwọn ọmọ yẹn sẹnitọ lánbẹ nbẹ ẹ wo pẹsidọ lánbẹ láàrin wọn ẹ wá sọ pé wọn ti wá gbé wọn lọ sí bó láwa ṣe rí ògo ọlá lò ọlọrun bá mi dọ bá mi rọ gbogbo àwọn òbí wọn lọkàn kí wọn sì rí àwọn ọmọ wọn padà láṣẹ ìdùmọrẹ ẹ jẹ lọ sí ẹka tó ń polówó ọjà tí bá lọ tí bá padà wá àwa láǹfààní àtijọ́ tẹra abọ náà tí mo mú wálé ní gangan ẹ̀ lẹ́ńbẹ̀ wọn.

lẹ́yìn iṣẹ́ lẹ́tọ̀ yìí rédíò eléyìn pè ní 32fm 94.9 ẹ̀rí bó ṣe ń jálá lánìí ẹ̀rí bó ń gbé wa débẹ̀ lọ́wọ́ kan aago mẹ́fà bọ́ kọjá àṣẹ́jú bíi mẹ́rin bí èèyàn bá máa go dáadáa èèyàn ó sọ pé aago méje ó kù ṣẹ́jú mẹ́rìndínlọ́gbọ̀n lápá àbí tá a wà mo sọ fún ọmọ ní iṣẹ́ rẹ yẹn gangan ó máa gbé ẹ débi tó o fọkàn sí ní ti dáadáa ní o kèje pé wọn fáńkọ́ọ̀fù mọ́ lọ́wọ́ o ń gbọ́dọ̀ rí lọ́wọ́ àná mi kí n mọ́ gbà kì í sọ̀rọ̀ áńkọ́ọ̀fù o bára ni èèyàn tán kò sí lọ ó pajú débi ìgbà tó mọ́rí ni o ìdílé ló kọ́rẹ́jì pé tí ò sí ẹ̀gbọ́n kò sí o bá ṣe rí inú o ìwà sọ pé torí pé ó jáde pé ẹ ni wọn bọ lọwọ yìí kan wọn sọ pé ìgbọdọ rí lọwọ àná mi kí n mọ gbà kì í sọrọ àǹkọ ọfù ni ó gbé nǹkan ẹ lọwọ ìwà àlejò tẹlẹ dé ṣẹṣàn pé ẹsẹ àwa fọ tó bá wọn. dr saheed òṣùpáre olófinmọ mọtẹ àgbàmọlẹ sàrìdàn pápá jẹ ń gbapá abilọjà rẹ.

body lenu ise leyin ise le toto n gbo jare nigba ta ti hustle lataaro be ba te kokko wojo to kokko bere laaro yi awon ojo adani pada sori bed ni o ni agba eyan kan le so fun yawo eyan pe wo ba npogi a npo ko ba nwa olezi e ba lo je tan eyan ba gba se wa sign ni o ọbẹ yẹn bá fi lè gbaṣẹ́ ẹ wá sáyìn wọn bọ́mọ olúwa ẹ ó yà lu ọmbrẹ́là ni tọ́lọ́wọ́ bá wá tún ti pèsè nǹkan rìnsẹ̀ fún olúwa ẹ ìgbà náà làwọn ọlọ́kadà máa tẹ̀ táwọn yínmírin apá àti bí àti wọn mọ price wọn kàn mọ gbé price lé 09 mo tiẹ̀ ti gbóhùn àwọn èèyàn mi ti pẹ́ 09062949 ọmọ ẹlẹ́ẹ̀lẹ́bọ̀ ò ní láàárọ̀ àbó padà lọ tún ara bò mọ́ ìyàwó rẹ mi ò ṣe súnà ọmọ kankan lẹ́nu jẹ́ mẹ́ta yóò bá dá nǹkan ìlẹ́ ni ó wù rí ẹ̀rọ ìgbé o ìwò ń tèmi ìyàwó yín bímọ ìyàwó tèmi ò bímọ ìyàwó tiẹ̀ ló bímọ o ìyàwó yín bímọ o abímọ o abímọ yàtọ̀ sí mo bímọ o ẹ mọ lu ha fún mi kankan mọ o abímọ o bímọ sọnù o nítorí olé ìwé ń palú ẹ kú lọ zero nine zero six two thousand nine four nine mo rántí àwọn nǹkan kan nígbà tá à ń lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ iléèwé pàyàmọ́rí àmọ́ ń lo báàgì arómiyọ̀ wọ́n ti bá mo báyà wọ́n sì rán arómiyọ̀ yẹn lọ́jà àbádáadá yàbá náà ti lọ mọ bá wàhálà ń gbà àwọn àpò kan wà wá dàbí àpò tọ́fimọ́ ń di àlùbọ́sà wọn ti mọ̀ kì í ṣàrómi yọ̀ bẹ́ẹ̀ àwọn àpò yá wọ́n máa wá kọ àwọn nǹkan kan sí wọ́n lè kọ go to school ali go to school kúnlẹ̀.

0: A ti ń gbọ́hùn sókè. Ìwọ ni ó kọjúmọ́ sẹ́ rẹ mọ́ fi ọwọ́ rẹ mú kó o bá ti mú sẹ́ ń wò ṣe bọ́ mú.
1: Gbogbo yìí ni mo pè.
0: Èròmí ọmọ níṣẹ́ òun lò dé ní òun ò fi wọṣọ gidi. Kò tí ń tọ́ ní kí o mọ́ wọ̀ tẹ́lẹ̀ àpótí rẹ lọ bí iṣẹ́ rẹ. Ta ló ní o mọ́ gu agbádá lọ bí iṣẹ́ rẹ. Ẹ̀yin ẹjọ́ dọ̀la. Agbádá ni màá fọ́ sí. Máa fi gèlè sí ẹ̀ fi lásì. Ẹ rò pé mo ṣe ẹ̀kájọ mi.
1: Bàbá ti gbé kọ́ mi o.
0: Ẹ.
1: A ti sọ̀rọ̀, ó ti dáhùn ẹ̀gbẹ́ mi o. A ti sọ̀rọ̀, bàbá ti gbé kọ́ mi
0: lára. Bó o bá ti ṣẹ́rí iṣẹ́ ẹ̀ làwọn ayé òde bá ọ ṣe.
1: Iṣẹ́ máa kọ́ lówó.
0: Iṣẹ́ kọ́ lówó Ọlọ́run ní ń pín àlùbáríkà. Jọ pín àlùbáríkà kàn mí bà mí Èdùmarè.
1: Ẹ̀jẹ̀ ìdá mi gbọ́ lọ́wọ́. Iṣẹ́ máa kọ́ lówó.
0: Ẹja máa lọ, àá pàdé lọ́la.

0: kékeré o.
1: Nikon ni kẹrin le laadọrun to n fa mẹsan ẹbọ lẹyin 32 FM 94.9 a n fẹrin gba gbogbo agbaye.
2: Kakaka agbata ko se fiwe koko koroko ifo labalaba si yato si teye awodi peye ba wa jura won lo eji akansara solongo 32 FM 94.9 laughter house ori oke tete premier mokola ibadan. Bẹ̀mù tó dún kì í ṣe dídún ara. Ó jiná dẹ́nu ni wọ́n ṣe pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́nipòṣónú laughter house orí òkè tètè premier mọ́kọ́lá Ìbàdàn.
3: Ganiyu Ganuwabi
4: Ganuwabi
3: Jẹjọ
4: Ganu sí 32 FM.
3: A mọ̀ tó ń lọ ní gbòòrò àti pé ká tún rẹ́rìn-ín àìsàkìtì.
2: 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá Ìbàdàn.
1: Ìkànnì adẹ́rìn pòṣónú.
5: Ẹ nọwọ́ sẹ́wọ̀n bàbá wa, ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ̀kudẹ ẹnu ayé bàbá wa, Olúwa sọ de pẹ̀tẹ́rẹ́, Olúwa bí bàbá wo, Olúwa wo bàbá palọ̀.
6: Bàbá ẹ̀hún gbólúwa bí bàbá ẹ̀hún gbólúwa bí
5: dádì ẹ̀yin ní sa.
6: Èmi
5: bẹ́ẹ̀ ní sa.
6: Olúwa dúwà wèrè olùgbà.
5: Dádì bẹ́ẹ̀ mi sọ ìdárí ni.
6: Ẹ̀mí wèrè Olúwa náà tó ń dára jù àtúndà ẹ̀.
5: Dádì ṣe torí ẹ̀rẹ̀ ṣe wá gbá mi
6: báyìí.
2: Ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.

0: Susanna Akinboye, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ná? Susanna Akinboye, dona ṣe ìwà àtọkọ mi ṣe ẹjẹgbẹ ni.
1: Susan jọjọ ọmọdé lo.
0: For the fact pé ọkọ mi ń bá mi fọṣọ. Ọkọ mi ń fa bọ.
1: Irọ́ ọkùnrin gánàgànà ló fẹ́ fún ìyàwó mi àbí? Ọlọ́run tọ́ba jọjọ.
0: Dona kí ló
1: mọ dárúkọ rẹ.
0: Chọmukú mo sọ.
1: Àrífín ti fẹ́ wà ládùúgbò.
0: Kí lọmọ yìí wá ní
1: sọ. O ṣẹ̀ṣẹ̀ kó dádùúgbò ni o lè máa wá wọnú síbi lérí.
0: Ẹ kí lọmọ yìí wá ní social media.
1: Yusuf jọ.
0: Get out. Jáde.
1: A wá ọ̀rọ̀ ọmọdé níbẹ̀ jọ. Pọ́n ìdílé ilé.
0: Oh God.
1: Emmanuel Adetunji.
0: Who is that?
1: Ṣé ọ̀rọ̀ mi mi bí ọ nínú ni? Kí mi padà sílé ìṣà.
0: Kò tó bẹ́ẹ̀. Kí
1: mi fi bí ó dẹ̀mí lọ́rùn kí mi fi kalẹ̀.
0: Kò tó bẹ́ẹ̀.
1: Ara yín ogun ìdílé rèé. Ọ̀tún wá mi wá Ìbàdàn.
0: Sórí ọkọ mi.
1: Ṣé ayé ọ̀nìyàn gbọ́dọ̀ dáa? Ṣé dandan ni káyé mi bàjẹ́ lọ́dọ̀ ìyàwó mi kí n tó mọ̀ pé Ọlọ́run mi ṣe fún mi ni?
0: Oh my God.
1: Chiefu kí ni fẹ́ ìjọ ń torí Ọlọ́run
0: Chiefu? Wo bá mi ni ò mọyìn rí mi ò ní fámìlì kankan.
1: Ṣé gbọ́ Chiefu? Èmi náà mi lẹ́bí mọ́ mi mọ̀ náà lè ṣàmọ́.
0: Kò jẹ́ kí n sinmi. Dádì mi ẹjọ́ ṣé mo fẹ́ dọ́kọ́ mi sùn yìí?
1: Chiefu ìjọ ń torí Ọlọ́run.
0: Chiefu rèé.
1: Ìjọ ìmọ̀ dá sọ̀rọ̀ òjìlé.
0: Ẹjọ́ ọkọ mi lélẹ̀ àlè.
1: Ìyàwó mi rèé.
0: Ẹni bí ọkọ mi.
1: Ọkàn mi balẹ̀ lọ́dọ̀ ìyàwó mi. Mo mi jẹun ẹ̀mẹta ó mi pé. Ìyàwó mi mi raṣọ sí mi lọ́rùn kí ni mo tún mi wá gẹ́gẹ́ bí
0: ọkùnrin. Ẹ ọkọ mi tó lọ sọjà ọkọ mi ta ló máa ń lọ ta.
1: Èmi ni ìyàwó mi.
0: Ọkọ mi ta ló ń pọn mi.
1: Èmi ni.
0: Ọkọ mi ta ló ń hewédu.
1: Èmi ni.
0: Ọkọ mi ta ló ń gúnyán.
1: Èmi ni ìyàwó mi.
0: Ọkọ mi ta ló ń lọ ta lórí ọlọ.
1: Èmi ni.
0: Ta ló ń fáwọn ẹran wa lóúnjẹ.
1: Èmi ni torí ohun ẹlẹgẹ ni ìyàwó mi. Mo gbọ́dọ̀ àtọ́jú ìyàwó mi ohun ẹlẹgẹ ni.
0: Ṣẹ̀rí ẹ̀ ṣàlè dàrin wa rú.
1: Sobatẹ́kì ti gbọ́wọ́
0: mo bá pàdé ohun àti gidi
1: bẹ́ẹ̀ ni. Sobatẹ́kì ọwọ́ lè ká mi.
0: Lajẹ́.
1: Ọkùnrin mẹ́sàn ni mí.
0: ọwọ́
1: ti èmi mi kan lè mì mí bí mo ṣe wà.
0: Ìwà àti tani.
1: Bọ́nìyàn bá yí òní náà mú ọ̀lànà mú ọ̀bá ní ọ̀lànà mú ọ̀tún lára mú.
0: Kẹ́ni kí ló dé tó ń ṣe ìgbà tí ẹ kóra yín jọ tí ìwà àti Ahmed Kọ́lá ṣe rò pé mi ò mọ bó ṣe ń lọ.
1: O tán.
0: Tẹ kóra yín jọ papọ̀.
1: Kí ni rí ṣe lórí ọ̀rọ̀ òdílé?
0: Kí lẹ fẹ́ ṣe?
2: Nonsense.
1: Ṣé ni àárín ẹ̀mí àti ìyàwó mi tún mi gún sí ọ̀rọ̀
0: òdílé? Abdulatif Jimoh, ṣé orí tó bá wà ń bẹ̀, ó wẹ́.
1: Látọ̀sẹ̀ omi bó ṣe ṣe ìyàwó mi máa lọ sórí òkè Adẹ́lu oṣù kan.
0: Bẹ́ẹ̀ni, ọ àdúrà.
1: Ìyàwó mi ti mi ṣètò bí mo ṣe a máa jẹ bí mo ṣe a máa mu ìyàwó mi a tún máa fowó ránṣẹ́ sí mi látorí òkè.
0: Ọkọ mi tó wo bá tán, màá sọ fún bàbá ná ìmọ̀ pé kó mówó wá fún yín nílé.
1: Ṣetán ṣojú tí yín àbójú tì yín ládùúgbò. Ìyàwó mi bówó ìyàwó mi mi lọ sórí òkè á fún mi lówó mo fi a máa jẹun lójoojúmọ́. Bówó bá tún tán ìyàwó mi á tún rán bàbá ná ìmọ̀ sí mi.
0: Màá ní kó wá fọkọ mi lówó.
1: Ìyàwó mi tún promise mi pé àwọn máa fún mi ní ìké ẹran lọ́sọ̀ọ̀sẹ̀ mo fi a máa dín ta sí ráìsì. Ráìsì ìyàwó mi ti rà sínú ilé báàgì ìlàjì báàgì ìyàwó mi rà.
0: Kò sì lè tán kó tó tán yín sọ fún àfa.
1: Ṣọtán.
0: Màá ní kó gbé wá.
1: Ṣé ìyàwó rẹ ó lè tọ́jú rẹ bí ìyàwó mi ṣe mí tọ́jú mi?
0: Ilé aláyọ̀lẹ̀ wa lẹ̀lẹ́
1: ni ó lọ. Ṣé ìyàwó mi complain wà bá yín
0: rí? Oye mi.
1: Ṣé ìyàwó mi complain wà bá Adetunji àbí Ọlátúnjì lomi pera rẹ?
0: Ta ni? Who is them?
1: Ó bá rí Ankara wọ òjẹ́ la wábì kan wọ́ sí.
0: Who is them?
1: Ìyàwó mi àìmọye Ankara ìyàwó mi ti rà fún mi ó jẹ́ pé mi wọ̀.
0: Ìyẹn ni pé ta ni wọ́n? Who is them?
1: Who is them?
0: Who is them?
1: Àmì báyìí sọ̀rọ̀ bọ́nìyàn ṣe lè máa bá ohun ẹlẹgẹ́. O bá rò pé bóyá ìyàwó mi ti lórí mi jẹ́ kí èlò ọpọlọ mi mọ́.
0: Ọkọ mi ṣáwọn ẹran yẹn jẹun tán yóò dáadáa jàre.
1: Ìyàwó mi mo ti fún ọ lóúnjẹ ọ̀sán màá tún lọ fún ọ níta lẹ.
0: Ìkan wà nú àwọn
1: ẹran. Tẹ́lẹ̀gàn lójú.
0: Ìkan wà nú àwọn ẹran tó yẹ ká ẹ lo oògùn fún ọkọ mi. Ẹ gbé mọ́ra. Ṣóyè yín.
1: Jẹ́ kí mi sáré lọ kí mi wá fi ọ̀rọ̀. Ọmọ Elédùmọ̀ rè. Ìyàwó Ọlọ́run Elédùmọ̀ rè gbé tì mí rè. Bọ́lọ́run bá fún ọ nírú ìyàwó o. Ọkàn rẹ̀ á balẹ̀ ju bó ṣe wà ni lọ.
0: Ẹ̀dùn ọ̀nà tá a la Abdullahi.
1: Èsì dádì wa dádì rẹ̀ wù.
0: Sobatẹ́kì kí ló fẹ́? Kí ló fẹ́?
1: Sórí mo mọ
0: omi. Sọ́ba tó ń sọ. Sórí Sobatẹ́kì.
1: Mo mọ omi ṣe Sobatẹ́kì.
0: Sórí tó ń sọ.
1: Omi kábàámọ̀ pé ká lóun mọ̀. lu gbo n kokko mi bodu li aye ko n ri yawo abi toju o
0: ile fe eleyi
1: ohun mi ta lara re ni
0: ile fi
1: o ya so ba te ki
0: ile fi o
1: e jo won yawo de ti send you osa account re mo pe kan lo fi ran onje si
0: le so lowo oko mi ni
1: so lowo yawo mi
0: iwa
1: o ya so ba te ki ma wa doju ti o laarin gbogbo
0: ni
1: o
0: fi ile omo kekere ni
1: o ti da soso ma wa doju ti o
0: o ya
1: mama account re wa ijo won yawo re ti fun o lowo pe kan lo fi ran onje si le
0: kini bvn number re ki n fowo si be
1: so tu gbo yawo mi segbere ni
0: kini bvn number re
1: nonsense
0: koro mi we ara abun
1: amoro polori buruku ni yawo mi ni mo proud yawo mi o se why mo proud yawo mi
0: emi ga I'm prouding of my husband I'm prouding of my husband
1: ya ma totoku to ka iyawo re ti lori re iya enje ilu opolo mi danu
0: yeah
1: oni mi toju mi ide ayo ni ma wa lataro dale lugba mi ola olorun ola obirin ninu aye mi
0: oko mi
1: ya wa ma totoku
0: to o se da laye kan to le yawa
1: shotan
0: seni to le yawa o se oko mi eni bi okan
1: mi o tun mi toro owo lowo yawo mi
0: begi begi
1: begi begi se mi mo yi ko yawo re mo dowo debi ti yawo yawo re ma send owo ti o le ni time
0: emi ta do ma iwo iwo ta lo ma fe le
1: so ba te ki o ti se ra re
0: iwo gan yin
1: mo le ki yawo mi ke fun olowo sugbon fun o se ni o ti se ra re
0: jen to wo mi pada
1: o ba je owo fun mi ni lo calculate gbogbo owo ti fun mi ri paniki yawo mi ke da pada fun
0: o ta lo fun owo owo fake owo akako wa account mi
1: oko kini mo fi se
0: igba ti mo ra lati ba bo kan da lati pada ni
1: o tan
0: eleyi
1: o ba je pe owo ti gbogbo owo ti fun mi calculate re iyawo mi a da pada fun o ba le
0: ise ti lo se to fun yan lowo
1: oya
0: igba to fun mi lowo
1: o ba je ki yawo mi ko ba on
0: sori
1: lodo yan oga re
0: sori yan igba to de oko account kankan rejection
1: o tan
0: rejection
1: asowo fake
0: oni fake fake rejection
1: abi mero won gan ni
0: oko mi e lo kaso ti mu
1: ta debi la ba yawo mi kaso on ba wo ni ko fenu re so igberaga ni mama se si ladugbo
0: oko mi aso te fo yi o mo e lo to
1: ma tu fo yawo mi ose lo tan
0: ose lo tan ki wa lodi ti ye ke so fun
1: mo binu yawo mi
0: iru ki wa nu e ma je ri so ba tech ma je ogbo ko mo ma da soro
1: omo
0: kekere
1: esun fe
0: sana ki bo ya ni wita wi nisin o no mo da soro
1: mo fi mi yan loju ni se yawo re le fun lowo kan fi lo rose kan fi fashion
0: iru ki ti e wa ni gbogbo ntin be nbe bayi
1: mo binu yawo
0: gan wa lode
1: mo mi wa ejo lo si pe yawo re ni mommy wa
0: awon to gbe
1: oni epon yawo re ni
0: awon to je pe gberago kan ni
1: afi ki a pe yawo re loruko
0: ti won ti won mo nkan ti nsin oko mi jare se mo nkan to wa nbe nisin yi eh se mo nkan ti ma so fun nisin e ti lo tun aso yen fo ko mo
1: to mi la fo kia
0: kia
1: ala pon mi ni le keta tori so mi ninu agba ni
0: eh adeboje yusuf mo nkan ti won mo wa ka kiri omo kekere laaro pe ele ni loru dudu e ti lo fọṣọ won ko mi ke fọwọ
1: gbo adeboje e ti le kun ma lo
0: e fi le jare won bi da ko da soro ni e mo e fu aso nko mo
1: te
0: mo
1: jeri mi ya
0: ke to sa ke wa fi yan mi
1: a fi won mi ba fe se
2: ojudu to ko ba se fero a jo ko loju e si su won la godongo
3: aseju ni ka gbe radio mi 32 fm ti wa oke emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo maggi chicken flavor si oya espelli celery
4: s e l e r r I e
3: salary ah boda mi espresso espelli na di salary oya lopin gbiyanju espelli turmeric
5: t u r m e r I c turmeric
3: e kare pali ohun isebe maggi chicken flavor kan fun yin
6: ohun isebe maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada yo
7: Ìrọ̀rùn dé gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédé tó sì yẹ kó jẹ tó dáa fi tó dáa panu Kingdom Foods Nigeria Limited tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́ bẹ́ẹ̀ fẹ́ ra aláfún ẹ̀gbá gàrí funfun tó kan lẹ́nu gbẹ́rẹ́ gbẹ́rẹ́ fùfú tó funfun lẹ́lẹ́ tí òòrùn banabana àkàrà bean snacks yellow pap ògì pupa tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n bá fi nǹkan panu sẹ́nu tó kí káfi tó dáa panu lẹ́yìn ó mú gàrí fi gàrí tẹ̀bà káfi gàrí tó lókuta tẹ̀bà ògì tọ́lẹ̀ láwọn àkàrà panu tó tún ṣe mú gàrí Kingdom Foods Nigeria Limited Limited. Long pese. Ma fun jeti o ne ma to don hara ele ma. Onje tutu. Taking down foods. Nigeria Limited. Long pese. Ini oma ara. Okoto anu. Multi service ventures. Long sak me kae. Tunta. Bo fera lopo. Tabila la tunta. Okoto anu multi service ventures. Ini okasi. Ne KS Motel Shopping Complex. Total Garden. Orita Mefa Junction Ibadan. Telephone 080-3330-4174. 080-3330-4174. Kingdom Foods Nigeria Limited. Long pese. Oju me da un je pan bele ti won fi chemical pelu e.
8: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
9: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
10: Power Oil, hey, Power Oil.

0: dẹ́rìn àti pọ̀jù jọ lọ sí òde àìsàn oníyàwó nílùú Ọbátọ́lú. Àìsàn náà dùn débi pé pọ̀jù tún ìpinnu rẹ̀ ṣe. Láìsàn ni ó ti rí ẹlẹ́yinjú ẹgẹ́. Orékelẹ́wà omi dọkan, ẹni bá rí ọmọbìnrin yìí lóòótọ́, yóò mọ̀ pé Olódùmarè lo àsìkò jù sí i lára. Ó pupa fo, bí ó bá ń lọ, á sì fìrìn wuni. Bí ó bá ń sọ̀rọ̀, yóò máa ṣègédéhùn nígbà tí Olódùmarè yóò ṣiṣẹ́ náà parí. Pọ̀jù ni wọ́n fi ṣe alága àríyá, tí wọ́n sì fi omidan náà ṣe alága obìnrin. Nẹ́kẹ́tẹ́ tí àríyá ti bẹ̀rẹ̀, tóun àti pọ̀jù ti ṣíde ijó tán, ó ní wọ́n jọ fìkàlẹ̀ sí i láti jọ máa wòran ohun tó bá ń lọ lágbo. Oríṣiríṣi ọtí ni wọ́n fi pa tébùrù rẹ̀ fún wọn. Odidi àwo ẹran dídí kan ó ni wọ́n gbé tì wọ́n láti máa fi sin ọtí ràjò. Dáre ni olùdarí agbojo, ọ̀rẹ́ ni òun àti pọ̀jù. Ó gbáfẹ́, ó fẹ́ràn ọmọge. Bí ó bá ti sọ ètò tí ó kàn tán, ni yóò tún wá ibì kan farasin sí tí yóò máa ṣàwàdà pẹ̀lú àwọn omidan. Ọ̀rẹ́ rẹ̀ Akintade, òun ló ń gbéyàwó, tí wọ́n fi pọ̀jù jẹ alága àríyá. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ó wá ń kàn sí pọ̀jù níbi tí ó ti ń dọ̀wọ́kẹ̀ pẹ̀lú Lára. Gbogbo ọ̀rọ̀ tí Lára ń sọ tutù mọ́ pọ̀jù létí. Kò kúkú sí ẹni tí ó ń dí wọn lọ́wọ́ níbi tí wọ́n jọ jókòó sí. Pọ̀jù pinnu nínú ọkàn rẹ̀ pé kí òun fi ọ̀rọ̀ ìfẹ́ lọ Lára wò náà. Ó gbà, kò gbà kúkú lọ́jà, fìlà kúkú sì lóbìnrin. Ṣé ẹni tó bá wọ̀ lórí náà ni yóò dé? Ó lè ṣeé ṣe pé èmi ni yóò wọ̀ Lára lórí. Ó kọ́ sí Júta, ó bèrè ọ̀rọ̀ pẹ̀lú Lára pé arábìnrin, ǹjẹ́ mo lè mọ̀ yín délé sí? N kò ní fẹ́ kí àjọṣepọ̀ wa kó mọ ní alẹ́ yìí nìkan. Mo fẹ́ kí a jọ máa wọlé, kí a sì jọ máa jáde pẹ̀lú. Lọ́rọ̀ kan sá, ẹ wù mí, inú mi yóò dùn bí ẹ bá lè gba ọ̀rọ̀ yí yẹ̀wò, kí ẹ sì fún mi lésì ayọ̀. Níwọ̀n ìṣẹ́jú mẹ́ta, Lára ò sọ̀rọ̀, ó ṣáà kàn rọra ń rẹ́rìn-ín. Nígbà tí yóò fọhùn, ó ní bùrọ̀dá, èmi nìkan kọ́ ni mo wá sìn, ọkọ mi kò wá. Ṣùgbọ́n àbúrò orí obìnrin ládìjọ wá. Ohun tó sì tàbùkù èèyàn sí ni kí irú rẹ̀ kó máa lọ ṣàlàyé fún ọkọ àfẹ́sọ́nà mi pé mo tún ti ń fọ pẹ̀lú ojú tuntun míì. Ìbá dára bí ẹ bá lè jẹ́ kí a gbàgbé rẹ̀. Pọ̀jù ní arábìnrin, gẹ́gẹ́ bí mo ti ṣe wí tẹ́lẹ̀ pé fìlà lóbìnrin, ẹni ó bá wọ̀ lórí ni yóò dé. Ọlọ́run ló sì mọ ọkọ ìyàwó ojú ọ̀nà. Kò sí ṣe, kò sí àìṣe. Mo fẹ́ kí àwa méjèèjì jọ wà pọ̀ títí láì ni. Lọ́nà kínní, ẹ wù mí gan-an ni. Lọ́nà kejì, èmi sì ń wò yìí kìí ṣe wípé n kò rẹ́yẹ rí, ṣùgbọ́n títọ̀kín ló yàtọ̀ láàrin ẹyẹ. Mo ti níyàwó rí, ànábì ló pàgbàdà tó mú gbà mí ìdí. Òun ló wò sùnsùn tí ó jẹ́ kí òòyà ó yára ya èmi àti olólùfẹ́ mi ní rèwerèwe. Mo ti pinnu pé n kò ní ní obìnrin kankan mọ́ lẹ́yìn ikú rẹ̀. Àwọn ọmọge tí wọ́n ti ń rí mi kò wù mí. Àwọn mìíràn tí mo rí kò bá ìfẹ́ ọkàn mi mu. Ibi tí èmi àti ìyàwó mi fẹ́ràn ara wa dé, kìí fẹ́ kí ìyà jẹ mí. Ó gba kó mi kú ni. Nígbà tí ọmọbìnrin kan tí n kò dẹnu ìfẹ́ kọ níbi iṣẹ́ mi, tí mo ti jí ọ̀gá fún tó ṣàní dandan, àforí, àfọrùn, mo ṣẹ̀ṣẹ̀ pé wípé kí ó wọ ọkọ tirẹ̀ síwájú ni. Bí mo bá wá kọ̀ láti tètè wá wọ̀rọ̀ kan ṣàdá, irú ẹni bẹ́ẹ̀ lè fẹ́ pàwàdà sí mi. Ṣùgbọ́n bí ó bá ti rí pé ẹnìkan ti ń wá mi wá, mo mọ̀ pé ọkàn rẹ̀ yóò rẹ̀wẹ̀sì láti mú èrò rẹ̀ ṣe. Nítorí náà sì se Lára rántí mi fún rere. Lára ni bùrọ̀dá pọ̀jù. Níbo lẹ ti ń ṣiṣẹ́? Pọ̀jù ní ọ̀gá kan ni òun ní iléeṣẹ́ atúlùtò tí ó wà ní ayé gbẹgẹ́. Ó sì ní olùdarí iléeṣẹ́ náà. Nígbà yìí ni Lára kò sọ̀rọ̀ mọ́. Pọ̀jù bíi pé ibo ni ó ń gbé? Lára ní ìlú Àyànmọ́pin òun lòún gbé. Ó ní òṣìṣẹ́ iléeṣẹ́ ìfowópamọ́ lòun náà. Pọ̀jù bíi ibi tí ìlú náà wà? Lára ní ìlú náà jìnnà tó ìrìn wákàtí méje. Pọ̀jù ní kí ó jíwèé ibẹ̀ fún òun pé òun kò ní kọ̀ láti wà wá. Lára ní kó má ṣòpò fúnra òun gan, òun lòun yóò wá wá. Nítorí ọ̀sẹ̀ tuntun, òun lòun yóò bẹ̀rẹ̀ ìsinmi olóṣù mẹ́ta. Ó tàkùrọ̀sọ títí ilẹ̀ fi mọ́ tí olúkúlùkù tó sì fi gbàlé rẹ̀ lọ. Nékété tí pọ̀jù pẹ̀lú dáre padà dé ìlú ayé gbẹgẹ́ ni ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Oorun àìsàn ó ní pọ̀jù ń sò lọ́wọ́ tí ó fi gbọ́ kó Lára àlẹ̀kùn. Kò kọ́kọ́ fẹ́ dáhùn, ṣùgbọ́n nigba ti iro ilekun kikan ti ko je ki o gbadun lo ba dide lati wa bere lowo eni to nje lowo ti o ko ikuku bo ilekun o yanu nigba ti ori ti olopa meji ti won tele dupe pelu dele ti won ko mamu gari si lowo olopa to wo so n lo bi poju pe se ohun ni je poju poju dan pe se ko si ti o fin bi ohun olopa tun bi pe bi o ba je pe ohun ni poju o fi oba n wa alago won lati wa so ohun ti o mo nipa dele ati dupe mi mo bawo e jowo olopa ko so ohun to kan mi nipa awon mejeji mo mo dupe bi omo bi ise mi sugbon ni ti dele n ko foju gan ni re ri nipa yi ni olopa keji ti ko wo so dan pe ogbeni poju mo fe ki e fokan bale pe ko si oran kokan ti eda a kan fe ki e wa duro gege bi eleri fun ijoba ni ati se iwadi letter ti ogbeni dele yi ko si lati gbe mi yin nitori obirin sugbon eyi ko fi to wa leti eni to si fi to wa leti ko fe ki iya na je ohun ateyin gbe ni nitori na e ma binu pe e o ba wa di ago wa lakan ti salaye ohun ti e ba mo nipa letter na poju ko jan pata mo o wole o mu sokoto leri set to wo o bi awon olopa lati je ko hun ya pe ore ohun dare nile dare na wa loju orun aisun o ni poju ya lati kesi lati tete di ago olopa ni kosodo ni waju oga olopa wo fun paju ni iwe pe ki o ko iwe nipa ohun ti o mo nipa letter leyin to ko otan oni oga olopa wa nbi ni ibere lolokan ojokan lori ohun ati dupe o salaye kedere debi ti o ti ri letter oga olopa da lebi pe o ye ki o fi ru letter be to awon leti bi dupe ko ba feran re ni ohun na iba kan da keni wa na nla ni iba si da sile bi oran ipaniya ba sele iba gba awon ni asiko ki awon to mo nti o sele won ju dele si gbaga poju ati dupe wale lero won ni ki won pade awon ni kootu lojo keta ya onile omi labu onoyari mo won lowo pe bi pe ohun yo foju re ri mabo bi ko ba jade nile o oni bi ko ba jade lero ohun ati kootu oni yo ma jo soro gbogbo awon adugbo o ee lori awon mejeji ti enikan fe gba nkan lowo enikeji nigba ati oro ko wo mo iya onile gbera o di kootu lati lo jawe ni role ojo na ni dupe tun wa sile poju lati tun wa ba alalejo poju ko foju sile fun dupe kunle o salaye pe ki o fowo wonu ohun ko fe iku re ohun lo je ki ohun gbe igbese ti ohun gbe ohun ti seleri pe bidele ba mo nipa ogun awon ti won se to lagbara lori ogun ati ologun ko ti itan nilu eniyan le pe ko ni ri be ki o lo de awon alagba pa eniyan si koro aye si sanju koro orun lo poju ni ki o ma sopo ki o ma lo awon yo ma pade ni kootu nigba ti dupe to si ri pe ikekere kan ti ye ninu 24 ti nbe ninu oju ohun lo na ba dide sugbon ki o to lo o so fun poju pe ki o ro daada nitori iti re ohun lo fi di ota eni ti ohun fe tele ti o mo pe eniyan ki ti kootu bo ko sore poju ko dahun gbogbo bi o ti soro to o jade o si gba ona ti re lo ni kootu adajo daadele lebi pe o fi ku dan eniyan wo nitori na bi ba se asori ki won fi ewon dan wo adajo so sewon odun marun se ogun ni sinimu epe ki si ni ipa okiki ako to tori abo re won o kan lo ku gbogbo obi dupe sese to lati wa oju poju mora nebi ise pabo lo nja si nigba ti dupe ko ri oju poju nile o na ba kuku parida nebi apoti koyo o ba yara da omi lakana bi won se fe si wo ise ni ojo kan oni messenger o n lo wo yara apoju wa lati so fun pe alejo kan bere re nigba ti onito yo wole o di lara poju sare dide lori ijoko re o di mo lara papa nkoko o n bi ni bere bi o ti se re o si inu ero amo mi tutu o mu oti eleni dodo jade o joko ti lara legbe lara na re re muse muse lara mu sese wa mo pe looto o leyin obirin ki le so bi e ba nife si okunrin kan dipo ki eso e o ma fi fe han ni titi ti okunrin na yo fi wu ti yo si be jade pele e ku irin olorun yo ni fe ti yin na bo sese gba pe looto oni kadara ati ayanmo on lo pin wa gege bi oruko olu ti eni e tin sise bi ki ba se pe olorun fi owo si oro yi ni se bi
1: 32 FM 94.9 koni ta tin derin po sonu okay tente mokola nilu bado na lawa lori eto yoruba dun pelu iwe tan babo ta pe ni tire leyin ko latowo baba wa ojogbon kowe kotan oloye banjo akinlabi ah pelu gbogbo awon ti atijo bere iwe yi ta si jo nfo kan babo leni tire eji tire alejo kan tutun mi iyawo tutun mi onlo tutu wole to poju yi lara tani lara tani lara oje e tin lo soke tin lo sodo dupe nitori ade poju ta ba si gbagbe nilu ti dele ti kuro arabirin kan be ni bi ise re to sape dodola afori aforun afi ko won o fe poju sugbon to jaye pe poju ko jo ko dogbon jaju sile abudogbon ton le ni bo ba sese fun arakunrin yi ni fun arabirin yi se mo wi pe ki ba tele poju wa iyun wa sibi ti ise to gbe wa kini to fe sele se titi deyin leyin adepoju bayi se adosepo arin awon mejeje se o ti tan be ka ma gbagbe wi pe titi o so fun adepoju nigba to lo sodo abokun soro to pe ki mo pin awon niya o so fun pe bo ba ko lati fe ohun oko won adepoju yo ri mi eran nile yo pe lowo sugbon kakati iba fi ri be fadepoju se mo pe igbega oni poju on lo tun gba je soju opo le laarin iseju perete boju opo ohun to ba to daada ka jo wo kile ko ta ri ko iru eyan wo ni poju iru eyan wo ni lara awon agbalagba won a ma soro won ni oku to ba ti ku won ni ki yi ba laye wijomo to ku atala aye ti je se aboku soro se o ti ri won ya tan patapata bayi hello hello e ka le o e ka le ma yes ma uruko yin ati biti ami jesu e se o ma
2: to ba jo n lo yi pada
1: se mo wi pe okule ti so fun poju na tele tele yi po le yi pada ti o fi ni mo ati pe poju to na ti wa se ipinu to so pe ohun o ni fi omo birin kankan ni ilu nko
2: ah o ti gba gbe nta to ti ro mo ge lewa to ti ri omo ge to rewa
1: awon eyan awon gender lamboroki eshe uma 0809 7000 949 tabi 0906 2000 949 hello eka leo
0: Eseun.
3: E kanle.
0: Ese oruko yin ati.
3: Ismail.
0: Yeah, an gbo yin sir.
3: Hello.
0: An gbo yin sir, an gbo yin, an gbo yin.
3: Hello.
0: Hello, an gbo yin sir, an gbo yin dada, an gbo yin.
3: So, omo de buru ko boju ayo. Ojo ko ni ri ja o. Loro ko ju. E pe lo to si mu, o di na mi.
0: Ka ma babo ameyin agbalagba na le ni bobirin ba ko yan obirin na le yan o ko le yan no fe se ngba ti iyawo re ti ku se mo ko mo tun pada fe lomi mo ni
3: se ni poju ma se to mo le poju ni ngba ti iyawo re to ku yan ti iyawo ti o te lo be ile bo n so bi eyan so
0: e wa fe
3: alaya jura wa lo
0: hmm
3: alaya jura wa lo emi o gbo o fere aha emi o gbo no ni ti ga so e ma pe tori de le ni tori ko re ki ba e bi pe gele awa de ti ba de le ja to bi doro
0: ben ben
3: e ja ma wo doro e hmm
0: kamo
3: ti ti so yawo re to sai fi
0: hen
3: ni to wi hen e ri pe be ni o ri be ni
0: oda e ja ma wa o de ja ma babo ka wa wo e ko wo la ri ko bayi lati bi ofe bi melo ta ti n ba iwe ibo to pe ti re leyin iku se aboku soro osise ni se aboku soro osise abi titi layo to je iyawo se agbara aboku soro se ko ka se bi o ti pada finu fido to ti fi pada yondo ko re ko so pe ko ma lo eyin na wo ilu ti dele si wa nkan akoko ti won kokoko kilo fun na ni wi pe ko ma fowo kan awon obirin nibe afi ton ba mo wi pe ko ti iloko se yo wa da wa ona oni ni yawo ni hello e ka lema hello ma eh oju opo yen uto dada oju opo yen uto dada hello
4: alafia
0: ati fe n to pe loruko oluwa e ka le sa
4: alafia
0: alafia sa e ka le o
4: hello
0: an gbo yin sa e ka le sa eh a wa n gbo yin dada a wa n gbo yin kitikiti hello e ka le o
5: hello.
0: Hello, sir.
5: Hello.
0: Hello.
5: Hello.
0: A n gbo yin e ka le o.
5: Hello.
0: Ha, chai. Hello, e ka le o.
6: Hello, e ka le.
0: E ka le ma. Oruko yin ati bi ti e ti pe wa. Yes, ma. E ba n gbo un suke ma. Bo le pe.
6: Oruko mi ni Umar Salam lati Madina Lekuro.
0: Lati Madina ati Lekuro e seun. Ko tun ma se aya laaye abo se se ki alaaye ko tun ma soko oku hello
4: alafia
0: ati fe n to pe loruko oluwa alafia fe inu e alafia fun yin e ka lesa o eh beyin se n soro nbi o la wa n gbo yin gbogbo agbaye lo n gbo yin kitikiti awa n gbo yin dada a n gbo yin dada te ba lanfani e tun le gbiyanju e 0906 2009 49 tabi 0809 7000 949 una ni ojula towo ya yin hello
7: e ka le
0: sa o e seun ba mi o e ka le sa
7: e mo ebi o gbo yin e le ẹbẹ ngbọ mi
0: bẹẹ ni
7: so ba rajemi ni ọkùnrin yẹn ma lọ sí ìlú ibòmí lọ wáyàwó
0: Yes, sir. Eka lesa.
8: Lo do yin bo nti en so suma. Mo be ka ke fi iwe yi. Iya okunrin yen. Adesola. E ma gba de ja ya bra ni ki ni. In ka ka o ti se le la rin yen tori epo ni ma wo ki ya o di omo re gbe. De e je ka wo awon meteta ti won wa ti won wa ka kiri ni sin.
0: Ami
8: Esho
0: lati aseji re agboyin dada agboyin ketikete eh Yoruba dun Yoruba re wa Yoruba wo mi jojo 32 FM 94.9 ambe loju opo aye lojara e ma nbo ki e wa darapo mu wa lati Ifakiekiti Anjorin Shola Ariyin Esho Pastor Timi Joy Aigbe Esho hello Ekalema uruko yin ati bi te ti pe wa
9: Yesu so je
0: lati
9: Olosun
0: latolosun eko wo la ri ko bayi mo mi kile yin kile le ri ko wa bi eko nu we
9: mo ni se mi ri se mi ko bi ko je ti
0: Ama boku soro ti ya won. Hello ma. Aboku soro ti pin won ni ya.
9: Ah,
0: mo bo se je bayi. Hello, Ekaleo.
10: Ekaleo.
0: Ya bin pe Ekalemo.
10: Yes, pastor. Adesanya ni lata pat.
0: Yes, ma.
10: E ku eto.
0: Adupe ma.
10: Olorun mo da yin.
0: Ami Oluwa.
10: Ere ma.
0: Yes, ma.
10: Era. Uncle. Eta po ni abi ti nle ko su ta pa mi lori. Inú mi dùn pé ó sì fi ìyà fún àǹtí ṣáàtì títí ní àdúrà arábìnrin orúkọ yẹn sáfàmì lórí. Torí wọ́n ní iṣẹ́ bá ní ètùtù ilé òní lẹ́ẹ̀mejì. Wọ́n ṣẹ̀ṣẹ̀ yà pẹ̀lú òkú tó tó ń gbé wàhálà àti ilé yín.
0: Ojú òpó yẹn ó ń ṣe kọlọkọlọ díẹ̀ díẹ̀. Bóyá nǹkan tẹ́ ń gbìyànjú náà ni láti ṣàlàyé. Hello
11: àǹtí bí n pé.
0: Yes ma.
11: Ìyá Elizabeth ni lẹ́ẹ̀kan sí.
0: Yes ma.
11: Ẹ mọ̀ wípé bí wọ́n ẹ jẹ́ mọ̀ pé títí ò gbọ́. Kò gbọ́ nítorí ó kàn sọ fún abókù sọ̀rọ̀ pé ó dẹ̀ òun ti fi sílẹ̀ ni. Kò fi sílẹ̀ kò gbọ́. Bí wọ́n ṣe tún tó kò gbọ́. Kò sínú fídọ̀ fi dàpọ̀ sílẹ̀.
0: Ẹ̀ṣọ́ wá ṣe é ṣe kítí tí ó wà lára àwọn obìnrin tí wọ́n wá bá.
11: Ó wà lára àwọn ẹ̀yìn ẹgbẹ́ ọmọ bàbá.
0: Ta lẹ̀yìn wá lérò pé ó lè jẹ́ nínú wọn.
11: Àní lára òun ni.
0: Tó ṣẹ̀ṣẹ̀ dé. Lára tó ṣẹ̀ṣẹ̀ dé. Ọjà wọn ni a máa bá bọ̀. Tàbí 08097009 ambe loju opo aye lojara wa awon social media handles wa na la wa nbe a 32 FM
1: 9499 fẹyin e yala bo je ti Facebook le ti fe wo wa bo je YouTube tabi Instagram gbogbo na la duro gbagbagba ti e wo wa kitikiti nbe be na lawon awile yin lori ofe lati so kale si ayin o kete nte mokola ni eyin premier ah ni mokola ni lu badun lawa hello e kale o
12: e kale
1: o uruko yin ati bi te ti pe wa
12: uruko ti ni Messi lati mokola
1: lati mokola e seun ma an gbo yin ma
12: to wa nbe ni pe ni won ba ti mo ba o ori mi o ba yin babo lati le
1: wow
12: ori pe bi titi se fe se poju ni ko gba anti lara yen gogo ni o to se pe o mu fe si o si poju le ti ko ma lo en to titi kilo to ki kilo ko fun poju ni pe ko ma se ba obirin koko lo so afẹni tí kò bá sí ní ọkọ lára máa pretend bí ẹni tí kò sí ní ọkọ ni
1: ṣẹlẹ ọjọ
12: tí máa tún wá bọ sínú páńpẹ padà
1: ṣẹlẹ ọkọ sí ní lára wà ṣáàmù bóyá lé ọkọ ni lára wà.
12: Ó lè wà ní ọkọ kó sá pé òun ò sí ní ọkọ ṣùgbọ́n lọ́kàn tẹ́bẹ̀mí ṣe gbọ́ bẹ́mi ṣe ń wò ó lára ò sí ní ọkọ
1: ṣáàmù kó sọ fún
12: ó yí padà.
1: Okay.
12: Bóyá ẹni tó ń jẹ́ lára tẹ́lẹ̀ tó ń ti di friend bóyá yẹn ti bóyá gbé àwọ̀ yẹn ó gbá àwọ̀ lára yẹn wọlé tó fi wá.
1: Òbẹ́
12: mi fẹ́rí sí nìyẹn ẹ jẹ́ ká máa bá bọ̀.
1: Ẹ jẹ́ á máa bá bọ̀ ẹ ṣeun torí lára sọ fún pọ̀jù náà lójú agbo ni wípé ó ní àbúrò ọkọ òun ló tẹ̀lé òun wá ẹni tó sì sọ pé àbúrò àfẹ́sọ́nà òun tẹ̀lé òun wá dájúdájú. A jẹ́ wípé ó ti ní ẹni tí yóò fẹ́ gẹ́gẹ́ bí ọkọ léyìí tó jẹ́ pé kò
13: tẹ́ àlàáfíà ògùn ramosi tó sọ
1: yẹsà
13: lẹ́ẹ̀ka sí
1: i yẹsà
13: ìgbọ́ tẹ̀ ń sọ o
1: à ń gbọ́ yín dáadáa tiwa
13: kò mọ̀ tẹ́ ń gbọ́ tèmi
1: bẹ́ẹ̀ni
13: fẹ́ẹ́rí ẹja tún fojú báyìí wò ó ṣeé ṣe kọjá pé lára yẹn kì í ṣe títí ṣùgbọ́n kọjá yìí pé títí lọ́rùn lára wá láti wá pọn lójú ìwé nígbà tá a bá ń bọ̀ á ṣàmọ́bi tí yóò jà sí tó bá yá ramosis ọ̀tọ̀ lẹ́ẹ̀kan sí.
1: Ó dáa ẹ ṣeun ramosis láti ìpínlẹ̀ ọ̀sùn lọ́hùn-ún ẹ a jẹ́ pé tó bá wá rí bẹ́ẹ̀ dádì ṣé òkú náà ni títí ní láti òkú ni lára náà ní láti jẹ́nu wo tó bá jẹ́ pé lóòótọ́ ni títí ló ràn wá. Hello. Hello ma. Ṣé lára àbí dúpẹ́ tá a lòkú nù wọn.
12: Okay.
1: Ẹ ṣeun.

0: Yorubadon, a koko yen somowa, were die. A mama agbe yonchu, a lati mu ikpe ohun na die sin. E dakan yi te npe oju opo ti todo temi, mi o ni gbe, eh to je ti studio line, o na ni ka pe si, ka jo jiroro lori e. Hello.
1: Moni atunle wo bayi.
0: Yes, ma.
1: Hello.
0: I'm going
1: to take
0: my
1: people.
0: And you? Benny. Any titios in Ben?
1: I'm going to go to the house.
0: Poju gbogbo nkan ti won so na ni titin gbon e mo gbagbe wi pe nigba tan ka ni bi ose to koja lo ose keta lohun eh itan yen je ko ye wa wi pe ki aboku soro ko to pe titi gan ko to pe oruko re de leto oni titin ti yoju aboku soro aboku soro si so pe ohun o lati jo to ntin sise pe ko ohun o boku soro ohun o ti kan ru titiri obirin kan na nbe ta ba gbagbe obirin kan nbe ni bi ise ti poju to ti gba isipo ropo pada wa ehn so ran ti oruko obirin yen aran ti e ja wo boya tele re lomi ti o ran ti hello
2: ma emi ni oran ti do mo ko ise obirin o soro ko ma gbagbe oro
0: nigba tun lo se mo pe oni iru awo lo ni ton na ko si iru awo lo ni ton gan ko si to ko si poju
2: iya to na ko ni pe o na ni fere
0: lati se ah ese o opolo yin o ni daru eh daju mo wi pe awon ololufe eto yi e n ba wa fi okan ba bo daada ese hello ogboju opo e lo ntona o ntene why eh ile ifihan wi pe eh hello ah he e ka so yo wo tin de ti pe yin e ka lesa
3: olakule odo lati lora
0: bawo le se ngba wa si ni ilu lora
3: ketekete la ngbo yin
0: ketekete e seun adupe
3: e se ri lara ni titi o
0: lara ni titi
3: ẹ̀ẹ́rì ẹja mọ̀ bàbọ̀
0: lára
3: ni títí torí àbúrò ọkọ̀ ìjọba wòde a gbọ́ pé ó jókòó ti pọ̀jù kò sí introduce àbúrò ọkọ̀ rẹ̀ ti pọ̀jù tó fi gbọ́ fìsì pọ̀jù lọ nígbòdì tó yá.
0: ọ̀rọ̀ àwọn méjèèjì ti wọ̀ papọ̀ ó sì ṣe àfihàn àbúrò ọkọ̀ rẹ̀ ṣẹ́ni tó ṣe àfihàn àbúrò ọkọ̀ rẹ̀ eyin o ti mo wi o ti fi han daju pe o ti leni to nfe abi ka so wi pe o kan dogbon du ogbon yen
3: abi pe ka fun wa pe o fi aburo opo re poju
0: nigbati a nsoro nigbati poju to nba soro nipa ti o so fun pe nka abuku ni yo je nigbati aburo oko ohun tawon jo wa
3: so be sugbon a ri pe o fi han
0: gege bi itan bo se lo gẹ́gẹ́ bí ìtàn bó ṣe lọ pé
3: kọ́lámọ̀ pápọ̀
0: ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣeun ṣeun. hello yes sir ẹ kalẹ̀ o
4: ẹ kalẹ̀ o aunty
0: yes sir orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè wá
4: ẹni yìí ló pè láti gbó olóyin
0: iṣẹ́ ń gbọ́ wa dáadáa ní gbó olóyin
4: kò tó di pé pọ̀ ju gba transfer
0: ṣáde
4: ni èyí tó fẹ́ pọ̀ ju gba yẹn.
0: bẹ́ẹ̀ni ẹ pa tẹwọ́ fúnra yín ẹgbà bẹ́ẹ̀ni.
4: ẹ wá rí lára èmi náà believe pé títí ló di lára.
0: kí ni tẹ́ ẹ rí kí ni tẹ́ ẹ rí lóòótọ́
4: ló sọ pé òun ní àfẹ́sọ́nà kò introduce ìyàwó àbí àbúrò àfẹ́sọ́nà tí pọ̀ ju ó kàn sọ lẹ́nu ni ṣùgbọ́n nítorí pé ìlú mi lọ náà ti wá so kí pọ̀jù náà kó bá dẹ̀ bá rẹ̀ nínú wàhálà ló sì ní fẹ́ òpin.

gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ibi tí mo ń lọ lálẹ́ tòní kọ́ nìyẹn o mo ṣì ń bọ̀ ná lórí ibi tí mo ń lọ gangan ibẹ̀ gangan dẹ̀ ládé yìí ní ọdún 2002 ọmọbìnrin kan tó lóyún sínú tó dẹ̀ jẹ́ ìyá àwọn ọmọ méjì tí orúkọ ẹ̀ ń jẹ́ Lydia Fairchild ìyẹn ní Washington ní orílẹ̀-èdè America arábìnrin yìí ti bímọ méjì tẹ́lẹ̀ kó tó di ọdún 2002 ní ọdún 2002 yìí ó lóyún sínú àmọ́ òun àti bàbá àwọn ọmọ yìí Jamie Townsend àwọn méjèèjì sọ wípé ibi táwọn bá dé yìí ó tó gẹ́ o kóníkálukú wà máa lọ lọ́tọ̀ọ̀tọ̀.

arábìnrin Lydia yìí ó gbìyànjú o ó ní kóun náà wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ àwọn ẹlẹ́yinjú àánú bóyá wọ́n á ti rí nǹkan ṣe fóun toró ní àwọn ètò kan tí wọ́n á máa ṣe ìyẹn fáwọn èèyàn tó jẹ́ pé wọn ò rọ́wọ́ rí láwùjọ pàápàá jù láwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti ní ọmọ tí wọ́n nílò ìrànlọ́wọ́ láti fi tọ́ àwọn ọmọ tí wọ́n ti bí yìí Lydia náà òun náà gbìyànjú ó apply gẹ́gẹ́ bọ́ yẹn máa ń sọ lédè òyìnbó ibi òun náà ti rí ìrànlọ́wọ́ gbà láti bí àmọ́ fọ́n tó ṣe ìrànlọ́wọ́ yìí fún wọn gbọ́dọ̀ kọ́kọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé Lydia ló bí àwọn ọmọ yìí wọ́n ní àyàfi kán ṣe DNA test ó ní kò sí wàhálà kán ṣe DNA test bíi báwo ẹ jẹ́ kán ṣe kí ló wà níbẹ̀ tí wọn ò lè ṣe wọ́n ní kó lọ ibi tí wọ́n á ti ṣàyẹ̀wò fún òun àti àwọn ọmọ pẹ̀lú bàbá tó bí àwọn ọmọ yìí fún ìyẹn Jamie

ọ̀rọ̀ náà ń bẹ nílé ẹjọ́ lásìkò ìgbà yẹn adájọ́ ni níbi tá a bá dé yìí a jẹ́ wípé ẹjọ́ káwà náà ó fojú gan ní kinní ká mọ bó ṣe ń ṣẹlẹ̀ gangan ṣe bóyú ló ń bẹ nú ẹ̀ yìí a máa mọ̀ bóyá òun ló làwọn ọmọ yìí bóyá òun kọ́ ló ni wọ́n ó dáná ìwọ adájọ́ tọ́ ka sí èèyàn àti ìwọ náà adájọ́ tọ́ ka sẹ́lòmíì pẹ̀láwọn èèyàn kan wípé ẹ gbọ́dọ̀ wà ń bẹ̀ o tárábìnrin yìí bá ti fẹ́ bí ọmọ tó wà nínú ẹ̀ oyún tó wà nínú ẹ̀ yìí tárábìnrin yẹn bá ti fẹ́ bí ọmọ yẹn ẹ gbọ́dọ̀ wà ń bẹ̀ ó gbọ́dọ̀ sojú yín kódà oorun ò gbọ́dọ̀ kùn yẹn ṣẹ́jú kan kó sojú yín báyìí kẹ́ ẹ rí wípé arábìnrin yìí gangan ló bí ọmọ nú ẹ̀ yìí

àwọn tí adájọ́ yàn wọn ò beṣù gbẹgbà àwọn náà fi ṣe gan ní yáfíjí pé ìròyìn ò táfojúbà àwa náà débẹ̀ aṣojú wa tárábìnrin yìí fi máa bímọ arábìnrin yìí bímọ lóòótọ́ o níwájú wọn kódà wọn ò sùn bẹ́ẹ̀ wọn ò wo ojú wọn gbogbo ẹ̀ ṣe wọn rí wípé wọn ò pààrọ̀ ọmọ yìí dájúdájú arábìnrin yìí ló bímọ yìí wọn mú nǹkan máa mú lára ọmọ yẹn wọn mú nǹkan máa mú lára àyà wọn lọ ṣe àyẹ̀wò méjèèjì láti ṣe DNA test kán lè bá a mọ̀ bóyá òun ló lọmọ yìí lóòótọ́ àbí òun kọ́ ló ní ṣe bó ṣojú yín tóun tún fi bímọ ọ̀sẹ̀ wọn ntílé ẹjọ́ ní ká ṣe rèé o wọn ní ká ṣe DNA test fọmọ tó o bá ṣẹ̀ṣẹ̀ bí tó ṣojú wa tó o bí kódà wọn tí gbọdọ̀ gbé ọmọ yìí kúrò níbi tó o bá ti bímọ yẹn ká tó mú nǹkan tá a máa mú lára ẹ̀ láti fi ṣe DNA test yẹn ó ní ó da kù sí wàhálà ṣe bójú ṣojú gbogbo wa ń bí náà ní tóun fi bímọ yìí wọn ṣe DNA test fọmọ kẹta tó ṣẹ̀ṣẹ̀ bí o lẹ́yìn ọ̀sẹ̀ méjì èsì DNA test ọ̀hún jáde. ẹni bá láǹfààní kó máa bọ̀ ní ojú òpó facebook 32fm949 fẹ́yìn ẹ̀ 32fm949 fẹ́yìn ẹ̀ lójú òpó facebook ẹ máa rí àwòrán arábìnrin yìí àti àwọn ọmọ ẹ máa rí níbẹ̀. ibi tọrọ ń lọ àwọn èèyàn jókòó tàpó tí rédíò wọn gbágbágbá ẹ̀yin náà fẹ́ gbé sí DNA test ọ̀hún àbí lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí èsì yẹn jáde ó tún fìdí ẹ̀ múlẹ̀ wípé arábìnrin Lydia yìí kọ́ ló bí ọmọ kẹta yìí àwọn èèyàn tí wọ́n wà ńbẹ̀ tí adájọ́ yàn wípé kí wọ́n lọ ṣojú arábìnrin yìí àbí kí wọ́n lọ wà ńbẹ̀ kó ṣojú wọn tárábìnrin yìí á fi bímọ àwọn èèyàn yẹn tún àlẹ́ ìṣojú wa ló ṣe bímọ sẹ́ẹ̀ kò ṣeé ṣe òun ló dẹ̀jẹ̀ lọ́mọ yìí lórí.

ìyẹn ní ọdún 2003 tarabìnrin yìí bímọ wọn lòun náà kọ ló bímọ èyí lẹ́yìn tí wọ́n ṣe DNA test fún àmọ́ àwọn èèyàn wà ńbẹ̀ tó ṣojú wọn tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn rí o kódà ìṣojú àwọn báyìí náà ṣe gba sample lára ọmọ yìí náà gba sample lára àyà táwọn dẹ̀ rí pé kò dàpọ̀ mọ́ nǹkan míì tí wọ́n fi débi tí wọ́n ti ṣàyẹ̀wò

àmọ́ wọ́n padà fìdí nǹkan kan múlẹ̀ o. Bẹ́ẹ̀ ni wọ́n fìdí nǹkan múlẹ̀, wọ́n rí n tó ń ṣe arábìnrin gangan. Wọ́n rí n tó ṣẹlẹ̀, àmọ́ ṣá arábìnrin ló lọ́mọ ṣá.

ẹ̀jẹ̀ ni wọ́n ń lò láti fi wo DNA obìnrin yìí pẹ̀lú tàwọn ọmọ àmọ́ nígbà tí ọ̀rọ̀ ti rí bí eléyìí wọ́n ní kán bẹ̀rẹ̀ sí ni máa wo oríṣiríṣi nǹkan kán bẹ̀rẹ̀ sí ni máa mú oríṣiríṣi sample láti lò wípé bóyá wọ́n á wá rí òkodoro ọ̀rọ̀ ní ìsinyìí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n mú sample láti ibìkan ní ààrẹ ìyẹn nínú àwọn nǹkan tá a lè pè ní reproductive organ nínú àwọn nǹkan tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ nípa ọmọ bíbí a lè yọ kiní yìí kúrò nínú ẹ̀ wọ́n mú sample níbẹ̀ láti lò láti fi ṣe àyẹ̀wò yẹn ebe ṣèbí bíbí báyìí làwọn ọmọ yẹn gbà jáde ó dáná ẹ̀ já gbìyànjú ẹ̀wọ̀ ẹ̀ jẹ́ ká gbìyànjú láti bí ìgbà tí wọ́n máa mú sample láti ibẹ̀ ìyẹn fìdí ẹ̀ múlẹ̀ ó wá fi hàn pé lóòótọ́ àti lódodo arábìnrin yìí ló bí àwọn ọmọ yìí ìbejì ni ò bá ti wáyé àmọ́ àwọn méjèèjì ti dàpọ̀ mọ́ra wọn nígbà tán sì wà ní epo ẹ̀jẹ̀ nínú ìyá wọn tán sì wà ní epo pé wọn ò tí ì fọ́ọ̀mù tán wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé oríṣi DNA méjì ló ń bẹ lára arábìnrin yìí ọ̀rọ̀ padà sílé ẹjọ́ o pẹ̀lú àyẹ̀wò tí wọ́n rí yìí pẹ̀lú èsì àyẹ̀wò yẹn ọ̀rọ̀ padà sílé ẹjọ́ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ o ilé ẹjọ́ ni a jẹ́ pé arábìnrin yìí ò jẹ̀bi ẹ̀sùn kankan kò jọ́mọ gbé kì í sọmọ ọlọ́mọ kì í ṣe pé bóyá ó fẹ́ wá fi ọmọ gbá wa ń bì báyìí

arábìnrin yìí ọ̀rọ̀ DNA test yìí ọ̀rọ̀ chimerism tó nìyí òun ló wá di wípé òun ló gbajúgbajà jù lágbàáyé ìyẹn tarábìnrin yìí òun ni gbogbo èèyàn mọ̀ jù nípa ẹ̀ ìyẹn ni gbogbo àgbáyé tá a bá ń sọ̀rọ̀ nípa chimerism òun ni wọ́n document jù

àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọn ni ó ṣeé ṣe kíka emerism yìí ó ṣeé ṣe kó pọ̀ ju nǹkan tá a lérò lọ àmọ́ torí lọ́pọ̀ ọ̀gbà àìkọ bí ara sírú àwọn nǹkan báyìí ó lè má jẹ́ ká mọ̀ àmọ́ ó ṣeé ṣe kó jẹ́ wípé ó pọ̀ ju nǹkan tá a lérò lọ bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé àwọn èròjà àwọn ohun tí wọ́n fi ń ṣiṣẹ́ lóríṣiríṣi láti fi mọ̀ nípa chimerism àbí láti fi mọ̀ nípa DNA bó ṣe jẹ́ wípé wọ́n ní kò kí ń fèl bó ṣe jẹ́ pé wọ́n ní lóòótọ́ ni ohun tó bá ti sọ báyìí bẹ́ẹ̀ náà ni ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ju èje lọ àwọn nǹkan